0: dove.
1: Kúndé dí àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
2: Ẹ kúndé dí àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
1: Tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
2: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pé àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
1: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
2: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
1: Èló ni àwọn solar system yìí.
2: Owó tí ò kan ilé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
1: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge láptọ̀pù.
2: Bẹ́ẹ̀ni.
1: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò yìí, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
1: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
2: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
1: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
2: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
1: Láìṣe náà nẹ́pà.
2: Ara o.
1: Lọ́dọ̀ yín báyìí.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
1: Ẹni tó bá ní ìdí solar freezer.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó wà lọ́dọ̀ yín.
2: Ó wà nílé iṣẹ́ wa.
1: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
2: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ Ọ̀fọ̀wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House, 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Ẹ̀jẹ̀ àtùmọ́ lẹ́ẹ̀kan sí
2: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
1: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ ká nfààní eléyìí ó fò ọrù.
3: Wẹ́pà!
1: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ní pé ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlóná inú ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó-Èkìtì, number 123 Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2 8 04.
0: gbadun adaba
3: mo n gbadun adaba
0: mo n gbadun adaba
3: mo n gbadun adaba
0: o n gbadun adaba

0: of a dove.
1: Congratulations, congratulations, congratulations. The entire Omoye Club Ikare felicitates Barrister R.O. Kazeem on his appointment as the Chairman Anti-Doping Commission of Nigeria. We have no doubt that you will excel in this new assignment. We are proud of you and we pray that Almighty Allah will continue to strengthen you. Congratulations, sir. Eyi ni awa Omoye Club Ikare akoko fin ki omo wa atata. Barrister R.O. Kazeem koriri ipo alaga Anti-Doping Commission of Nigeria. Ti won sese eyan won si. Adura wa si ni pe Olorun ba yin se ati leyin LC se aseyori. Barrister R.O. Kazeem e koriri. Congratulations, sir. Omoye Umar LJ PRO Social Security. Omoye Chief Balogun Said Secretary. Omoye Charles Atere President. Awon olukede loruko gbogbo Omoye Club Ikare Akoko.
2: Ori oke taku ti Jesu ni ijo All Saints African ile pa Ikare Akoko ti pe ogun odun ti o bere. Gbogbo eyan e je ka lo dawo idunu fun onibu ore.
3: Everybody e wa ba mi yo.
2: Lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ 2006 lọ́dún náà fìdí ìsọjí orí òkè takuntun Jésù lélẹ̀.
4: Jésù wáyé ní ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù láti ọdún náà.
2: Tí Ọlọ́run sì ti ràn yín lẹ́yìn pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu.
4: Mo ti wá pé ogun ọdún tí a fúrúgbìn ti fúrúgbìn orere ní All Saints African Church ìlẹ̀pá Ìkàrẹ́ Àkókò.
2: Tìrúgbìn náà sì ń sun ọ̀pọ̀lọpọ̀ èso rere.
4: Tìlẹ̀ náà sì ń mú àsunkún rẹ̀ jáde wá.
2: Gbogbo èèyàn jẹ́ ká lọ síbi ayẹyẹ ogun ọdún ìdásílẹ̀ orí òkè takuntun Jésù ní All Saints African Church ìlẹ̀pá Ìkàrẹ́ Àkókò.
4: Tí yóò bẹ̀rẹ̀ ní Monday 3rd Wednesday 5th August 2026.
2: Aago mẹ́sàn-án àárọ̀ ni orí òkè takuntun Jésù yóò máa bẹ̀rẹ̀.
4: Ìlà kò rí tí a pè ní.
2: À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ó jẹ́ olóòótọ́.
4: Thanking God for his faithfulness.
2: Psalm 106:1.
4: Àwọn oníṣẹ́jú tí a máa bá pàdé ni.
2: Venerable VA Ọ̀pálẹ́yẹ.
4: Venerable AO Olúṣakẹ́.
2: Venerable Julius A. Adéyẹmọ.
4: Àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
2: Wọ́n bá Jésù pàdé níbi ayẹyẹ ogún ọdún yìí.
4: Kí a sì dá ìkógun rẹ padà fún ọ lórúkọ Jésù.
2: Right Reverend J.O.B. Ìbàdàn J.P.
4: Bíṣọ́ọ̀bù ilé àkọ́kọ́ ni olùgbàlejò àgbà.
2: Venerable J.A. Adéyẹmọ ni olùkéde lórúkọ ìgbìmọ̀ àjọ̀dún.
5: Seeking for an institution to study health-related courses?
6: Okay.
5: Introducing JKM College of Health Sciences and Technology. A government-approved institution and well-equipped with modern-day facilities for learning and practical. JKM College of Health Sciences and Technology is in affiliation with Ekiti State College of Health Sciences and Technology, Ijero in Ekiti State. We hereby announce admissions into the following studies and courses. Certificate, Diploma, OND and HND in Community Health Technology, Health Assistance Medical, JM, Diploma in Public Health and other courses. And the certificate will be awarded by Ekiti State College of Health Sciences and Technology, Ijero Ekiti. Our tuition fee is pocket friendly, while the application fee is 10,000 naira only. Admission for some courses into the institution is through JAMB. We also provide job opportunities for qualified lecturers. We are situated at opposite First Sawmill, Ogangan, Supari Akoko, Inondo State. And for more inquiries, call 081-2064-4426 and 081-5437-7844 or 081-5437-5072. JKM College of Health Sciences and Technology. Come to read. Go to leave.
7: Agbara akọlu agbara ide aja.
8: Agbara akọlu agbara ọna ala o.
7: Bẹẹni, sára ṣẹ̀ṣẹ̀ wá bá Ọlọ́run pàdé pẹ̀lú ìgbàgbọ́ rẹ nínú ìjọ St. James's Anglican Church Ṣúpàrẹ̀ Àkókò. Nínú àdúrà orí òkè agbára ìtúsílẹ̀, àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán ní gbogbo ọjọ́ Monday sí Wednesday àkọ́kọ́ lóṣooṣù. Mo ohun tó ń bá ọlọ́kàn jẹ́ tó lè sọ fẹ́nìkan, wá sọ́dọ̀ Jésù Olùgbàlà. Tó o bá sì níṣòro, máa bọ̀ nítorí ohun tó dára fẹ́ àdúrà kó má baà bàjẹ́. Agbára Ọlọ́run á tú ọ sílẹ̀ lọ́wọ́ ogun gbèsè, àìní, ìjákulẹ̀, aṣètì, ìkórira, àmúbọ̀ aya tàbí ọkọ rere, àgọ́ ọlọ́jọ́ pípẹ́, àtẹ̀yìn olóṣèlú tó ń wáyè síbi tó ga, tàbí àwa tá a ti wà lókè tá a sì fẹ́ jábọ́. Ẹ̀yin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ ríṣẹ́ fi ṣe, ẹ máa bọ̀ wá sórí òkè agbára ìtúsílẹ̀ kógun ayé rẹ ó ṣe pátápátá látọwọ́ àwọn ẹni àmì òróró bíi Reverend Ọlọ́yẹ Evangelist Mrs. Ọ̀pálẹ́yẹ, Venerable Victor Ọ̀pálẹ́yẹ, Bishop J.O.B. Bada àtàwọn ajíhìnrere àtolùṣọ́àgùtàn mìíràn. Àwọn tó ń wá sí ń jẹ́rìí ságbára Ọlọ́run á ṣaláì wá o. Ìgbìmọ̀ àdúrà ló ń kéde Jésù l'Olúwa.
9: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invite you to the Southern Regional Advertising Conference 2026.
10: Agbara akọlu agbara
9: join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Elibet 100,000 Naira. Ends July 14, 2026. Late registration 150,000 Naira till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Thousand Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer, Dr. Ololeko Fadolopo, FRPA, Director General, Akon.
0: Ọlọ́run alágbára tún ti ṣetán láti nà owó agbára ní ìlú Àkúrẹ́. Ìdí rèé tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sán Tasa. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrì àbí bọ́ọ̀lù. Ọ̀nà àti jẹ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wádìí gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ní convention yìí wà fún. Sára ṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sán gba ẹ̀sán lára wọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò: Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ, aka Baba Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì táwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹ́jẹ́ náà wá sí à. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí di ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la a máa pàdé: aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B, 48-Adinẹwa Street, Oyemẹ́kun Road, Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sán ti ṣetán láti gbẹ̀san lára wọn ọ̀tá rẹ̀.
3: Ọba ọmọ òlu ọ̀dá bára yọ, ọdún aláwùjọ mo ti dé o.
6: Ayo ti ṣe o, ọdún ya mo dé o. Ayo
3: ọmọ òlu ọ̀dá ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́ bẹ̀rẹ̀ láti jọ ajé Mọ́ndé ìjọ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje àgbẹ̀ àpòporo sódò àsàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀ kọ́bádéjọ kẹta oṣù kẹjọ ọdún yìí náà sàmójú kedere ẹni ayé ní ìbámu pẹ̀lú ìṣẹ̀ṣẹ̀ rí arúlu ọ̀dá bábárì rẹ̀ ayẹyẹ ọdún aláwùjọ ìjọ ìṣẹ́gun Tuesday alẹ́jọ ayé gbá ẹran lé dáadáa lẹ́ran àtọ́dá ìlú ọ̀dá wọn bá ti yọjú kọ́ abẹ ojú rẹ bá ti rí wọ faramọ lórífọ ọdún èyí á dùn lásìkò ọba rẹ ti tún yanran yanran ẹjẹ kábíyèsí ìlú fábílóye ọba dr olúgbẹ̀ngàn àlùkò àjílúyẹ̀ kan adégbè.

0: apanajẹ.
1: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako.
0: Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà,
1: wọ́támélọ̀n, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka.
1: Àbálájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí.
0: Àbátúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín.
1: Tá a bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀,
0: ẹ má lọ dá òtún ẹ̀.
1: Iṣẹ́ tó bẹ nínú Dragon Super jágunlábí gbáǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́ báyìí.
0: Dragon Super tó ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù.
1: Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó ògùn pakopako, ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú.
0: 08118910336 tàbí 08118910234.
2: Dragon
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Wait! Oh.
6: My love, what happened?
5: Before I marry you, the TV where you promised, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Ah, first off, continue the wedding.
7: Yourself.
6: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
8: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
9: CityCare!
10: Ọdún kò ọdún jọ ayẹyẹ ọdún ajé yẹn Ajé Festival 2026 ti ìlú Ọkà Àkókò máa tún wọlé dé wẹ́rẹ́.
11: Ajé òní rẹ̀ o, dárí owó kò ní o, orí mi dáná.
10: Ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún yìí làyájọ́ ọdún Ajé Festival. Ajé Festival tọdún yìí máa tún gbọ̀nà mí yọ. Oríṣiríṣi ẹ̀bùn ni yóò máa jáde fún àwọn àgbẹ̀ bíi kòkó seedling, èso kòkó tó máa so láàrin ọdún kan àti àbọ̀. Bákan náà lọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn yóò wà fún àwọn tí ń rà tí ń tà, àwọn ọ̀dọ́ àti gbogbo obìnrin ìlú tí wọ́n gbé iṣẹ́ ajé lọ́wọ́. Àfi kábíyèsí aláyélúwà olúbàkà ti ìlú Ọkà ni ọdún ajé yóò ti wáyé. Ìyẹn ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Ẹ jẹ́ agbéra wúyà á lọ sí ìlú Ọkà Àkókò níbi tọ́dún ajé ti máa wáyé lọ́jọ́ kẹta oṣù kẹjọ. Kájẹ́ ó lè fi ilé wa ṣe bùgbé. Ó fọ̀ dẹ̀dẹ̀ wa ṣọ̀ dẹ̀dẹ̀. Kábíyèsí His Imperial Majesty Ọba Dr. Yusuf Adébórí Adélẹ́yẹ OOM olúbàkà ti ìlú Ọkà. Àwọn ni Chief O, Chief Mrs. Bọ́lájí Káyọ̀dé. Àwọn ni Ìyálájẹ́ of Ọkà Kingdom. Àwọn ló ní kí n kéde.
12: Congratulations, congratulations, congratulations. The entire Omoye Club Ikare felicitates Barrister R.O. Kazim on his appointment as the Chairman Anti-Doping Commission of Nigeria. We have no doubt that you will excel in this new assignment. We are proud of you and we pray that Almighty Allah will continue to strengthen you. Congratulations, sir. Èyí ni àwa Omoye Club Ikare Akoko fi ń kí ọmọ wa àtàtà. Barrister R.O. Kazim kú oríire ipò alága Anti-Doping Commission of Nigeria tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n sí. Àdúrà wa sí ni pé Ọlọ́run bá yín ṣe àtìlẹ́yìn ẹ ó sì ṣe àṣeyọrí. Barrister R.O. Kazim ẹ kú oríire. Congratulations, sir. Ọmọye Umar LJ PRO Social Security. Ọmọye Chief Balogun Said Secretary. Ọmọye Charles Atere President. Àwọn ni olùkéde lórúkọ gbogbo Ọmọye Club Ikare Akoko.
13: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kó o wá ojúlówó láptọ̀pù tó fini lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ń bẹ lọ́dọ̀ wọn. Okòwò ń bẹ lórí computer laptop wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí computer laptop. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò computer laptop lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906.

Latter-day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tí àwọn ẹ̀sẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣé àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀, nítorí Ọlọ́run àárín pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde, ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olusanji Oluyori, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Grand Tìjọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó wá kópa nítorí Jésù dúró dì ọ́.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó lálẹ́.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà tiẹ̀ kan sùn lọ ni.
7: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
8: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDK. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
9: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn àti wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, tàbí máa ra bí sólà ìnvátà kankan, àtúntà ni CDK. Àtúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ mọ fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tàá lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mu, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí tonímọ́tò dé? Òun ẹ̀ àníyẹn lórí app nítorí wípé a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin
8: o
9: ke wa so fa wa kawo wa lo ba yin sanwo juri ani e to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 month so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo ngba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbe wa fun ma tun ma san o se be ti ma so fun wi pe mo san o die die ni so to ba de je pe oso ose le mi fe mo san o ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks tin ba mo se mejo tin ba ti san ose kini keji keta ke ni CDK mo pe a eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun ma sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
8: office nigba to je pe ni epe kan kaakiri
5: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
8: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na o e seun
5: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
10: CDK there for you.
11: Yeah.

0: Keep it locked on Adaba FM.
1: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufere iwe atebo la fi pelu re ajo nabda ki fun te dugba o da lagu ara 24/7 abamission lati je alagba tajake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
3: How much are you going to learn your metal?
4: Oh, Bella Bini, Ishiro Isara, now money. Probaji, Ubara, Maromi, Isara, Yoma, Famiso, Lati Barai, DDS, Yoma, Romego, Debi, Pedio, Labour, and Monk, and Lab, Isla, Mima, Uncuri, Achas, and Mizima, Comego, Goda, Rosu, Dede, or Remoti, be a Jubi and Ju, Rona Bayoje, Ayo, Mutiwa, Sumi.
2: I go, she lose in Jalope. She will, when you papa broke you, Goni. Olugbo ade ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu igbo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
5: mo ki gbogbo eti ton gbo mi ni dede akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won Shari baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
6: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu na ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura Baya wa wa fe mbele onne lawa mi Abo ni maraka to fe bimi Abo fe bele lori onne abayo Pe mi sori ero bani soro mi yi O 7 60 64 60 64 19
5: Eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
6: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni Elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara Bello mi ba ti egbeju to so run wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe e ma je adaka ti wa na ba ti riru apere bayi gbianju ko wa yoju semi baba oke ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Sayoro nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní Nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Sanyoro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní Nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní Nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
5: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sẹ̀ á wà àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmí a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmí ò tiẹ̀ lè sọ bí tí ń se òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n wọn dẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wá ìwọ́tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń se ẹ̀yọ́ ìnira lòun fi ń se ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
3: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn déédéé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú olùgbò ọdẹ tó ń fi wí àtẹgò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Ah, o ma se ile jeniya.
3: Ṣe ikú pagbe bí ẹni tí ò dárọ́, ikú pàlùkò bí ẹni tí ò kosùn, ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oṣùmọ máa lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
4: Wednesday 5th August
3: 2026 ni jíjó àjàbú ẹ̀ màmá káàkiri ìlú Ọ̀wọ̀-Madẹ láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Arúwà Joyè Street. Bọ́wádi ní 7th August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital
4: ọ̀wọ̀
3: lọ sí ilé wọn
4: tó wà ní
3: Agunká Òkè Ògún
4: ọ̀wọ̀
3: láago mẹ́wàá òwúrọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni
4: ayẹyẹ
3: àṣálẹ̀ orin ìsìn
4: ìdágbére orin onígbàgbọ́
3: Christian Wakey
4: láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM.
3: Bọ́wádi ní
4: on the 8th August 2026
3: ètò ìsìn ìsìnkú
4: ní ilé ìjọ
3: Salvation Army Corps
4: ìsá ìpín ọ̀wọ̀
3: ní aago mẹ́wàá òwúrọ̀
4: 10 AM.
3: Títí lẹ́yìn yìí
4: ni a ó
3: lọ sin
4: màmá sí ibi ìkẹyìn
3: ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀mú àti
4: gbígba àlejò
3: ohun ijó ẹni ọmọ sí
4: pápá ìṣeré
3: ilé ìwé Adédèwé
4: nursery and primary school
3: Òkè Ògún
4: ọ̀wọ̀
3: ọmalúgbòròkọ Naisa
4: ọmalúgbòròkọ
3: Adagunyọyọ
4: ọmalúgbòròkọ Yerúmẹ́yú
3: àgbàrá ògbòròkọ
4: ògbòrò ní paroko sí Akínlàbí
3: Akínlàbí irun omuche omuche kókó chẹ
4: ayamalúpẹ̀mẹ̀
3: ajọ̀dá àgbòsanra
4: ayamalúpẹ̀mẹ̀
3: erindúpẹ̀mẹ̀ Naja
4: ayamalúpẹ̀mẹ̀
3: ọmachugbẹ̀ chai yoro
4: ayamalúpẹ̀mẹ̀
3: apagbo
4: wẹ́rú
3: mabuhun jẹ
4: ọma èrè wà yídà
3: ọmalúrere àwòdù rárá
4: ọ̀kan baba ti wa ọ̀kan baba ti wa
3: ọ̀kan ekí baba ti wa
4: ọmọ amúpòpò malẹ̀ rẹbẹrẹbẹ
3: fún akin
4: ọlọ́fẹ́ déèjì ọkọ̀ òun
3: ọmọ jíngbẹ̀ dálẹ̀ ya
4: ọmọ arúwo dọ́fẹ̀ lásì
3: ọmọ máa ìjà dẹ gbálẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa
4: ọmọ alípẹ̀tẹ̀ sí yọgùn lè ya ewo
3: gbèmú léere má ja eré o
4: aláwo rẹ bẹ́ ti yẹ
3: gbèmú gbà tẹ
4: dagodẹ o
3: ó dìgò mú ọjà
4: iwájú ẹsan
3: lẹ́yìn ẹsan
4: ọmọ máa ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́
3: ọ̀ngọ́
4: ọmọ ẹ turí toko o
3: èmi
4: aya
3: ọmọ ẹ
4: Mrs. Ọláyinka aya James Ìbídàpọ̀ Oṣùmọ jọbẹ̀
3: òun fi
4: dọ́ọ̀bá òun mú òkú
3: ìyọkọ̀
4: kéde o.
5: Agbára akọlu agbára ìdè ajá.
6: Agbára akọlu agbára ọ̀nà àlá o.
5: Bẹ́ẹ̀ni, sára ṣẹ̀ṣẹ̀ wá bá Ọlọ́run pàdé pẹ̀lú ìgbàgbọ́ rẹ nínú ìjọ St. James's Anglican Church Upare Akoko nínú àdúrà orí òkè agbára ìtúsílẹ̀. Àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán ní gbogbo ọjọ́ Monday sí Wednesday àkọ́kọ́ lóṣooṣù. Mo ohun tó ń bá ọlọ́kàn jẹ́ tó lè sọ fẹ́nìkan wá sọ́dọ̀ Jésù olùgbàlà. Tó o bá sì níṣòro máa bọ̀ nítorí ohun tó dára fẹ́ àdúrà kó má baà bàjẹ́. Agbára Ọlọ́run á tú ọ sílẹ̀ lọ́wọ́ ogun gbèsè àìní ìjákulẹ̀ aṣètì ìkórira àmúbọ̀ aya tàbí ọkọ rere àgọ́ ọlọ́jọ́ pípẹ́ àtẹ̀yìn olóṣèlú tó ń wáyè síbi tó ga tàbí àwa tá a ti wà lókè tá a sì fẹ́ jábọ́. Ẹyin tẹ́ ẹ kàwé tẹ́ ẹ ríṣẹ́ fi ṣe ẹ máa bọ̀ wá sórí òkè agbára ìtúsílẹ̀ kógun ayé rẹ ó ṣe pátápátá látọwọ́ àwọn ẹni àmì òróró bíi Reverend Ọlọ́yẹ Evangelist Mrs. Ọ̀pálẹ̀yẹ Venerable Victor Ọ̀pálẹ̀yẹ Bishop J.O.B. Bada àtàwọn ajíhìnrere àtolùṣọ́ àgùntàn mìíràn àwọn tó ń wá sí ń jẹ́rìí ságbára Ọlọ́run àṣàláìwá o. Ìgbìmọ̀ àdúrà ló ń kéde Jésù lolúwa.
7: Dragon
8: Super!
9: Abalaje
8: ti gbogbo awon agbe fi yen Dragon Super laayo gege bi ojulowo ogun pakopako
9: iye laide mu wahala tabi ipalara fun gbogbo nki agbe eyi ti a ba gbin bi agbado koko isu kukumba watermelon tomato ati bebe lo
8: ise ti Dragon Super se o leke ka
9: abalajo to fi wa je wi pe gbogbo awon agbe Dragon Super ohun ni won yen laayo lakoko ta wa yi
8: amatupa ni Dragon Super lo ma pa gbogbo koriko ta ba fi
9: ta bá wá kíyèsí wípé ike Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀
8: ẹ wá lọ dá òtún ẹ
9: iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super jágunlábí gbáǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́ báyìí.
8: Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù
9: ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú 0811-9103-36 tàbí 0811-9103-4
7: Dragon
10: Super!
1: onile bi eku ojo eku ati gbadde gba gbogbo eni lo lode bi le ko St. Catherine's Girls School owo se npe 70 years
10: awa
1: St. Catherine's Old Girls Association
10: 1990 girls
1: the trailblazers
10: moriri ile eko to se ware
1: ipa awon oludasile lori aye wa kale de yan pataki lawujo okere
10: awon fa koko yi ba gbogbo awon alase ile eko nyo
1: fajodo 78 years founder celebration yi
10: onara nla ma gba sajodo yi
1: bere lati Monday
10: 27th of July 2026 ti o fi gbanu le Sunday
1: 2nd of August 2026
10: bobo ade Friday 31st of July
1: general meeting and election lo ma waye lago mejo wuro
10: class set parade didago mokanla wuro
1: gbogbo ajodo gan wa de Saturday
10: 1st of August 2026
1: agomokanlo wuro la ma bere titi dowo odere
10: Thanksgiving service ni o waye ni school chapel
1: iyen ni Sunday
10: bere latago mejo abo wuro titi dowo oluwa
1: gbogbo eyan la pe lati darapo mu wa ba wa sajodo
10: bi St. Catherine's Anglican Girls Grammar School owo
1: skoga se npe 70 years
10: St. Catherine's Old Girls Association 1990 girls
1: the trailblazers lolukede
11: O ma ti daraba o ka riraye o
12: ni isu daraba o gbona tun yo
13: iwo ni wa darapo pelu awon gbajumo ati celebrity
14: ti won gbe jade won laruge latodo ni isu
13: gbogbo suit ati shirt ati trousers ati shoes ati bed
14: ati sandals and slippers o get to talk Italian tabi Spain
13: tokunrin ni tobirin lomode atagba
14: oluwa t-shirt
13: jeans chino
14: pantan joga
13: wrist watches
14: awoka
13: senator dressing
14: resource control
13: ni isu
14: otagba ntagba to tagragada se bibi gada nigba gede ogbagba buye kete nibi tawon ogbagba ti gba oja pataki kale si
13: oh my god
14: bi odin de oja iluko loke okun ni
13: military and paramilitary accessory
14: awon officers boot
13: ni ti civil defense soldiers police peace corps atamutekun
14: ati bet ati fila ati layadi won ni nbe nbe
13: gbogbo schools ni ko tete wa ma order for uniform container and sandals
14: all says price de lawon oja won yi
13: ipe ise leyo leyo tabi dosi dosi
14: eyi te fe kose lati di ase bata
13: aye wa fun yin ati bi te ma gbe
14: oya ni number 85 for badishida ni dojuko town hall akure
13: 080-452-0455
14: ni yesu
13: abibata koko ka
15: ma je ka feti si ikede pataki yi o
16: nipa oro ile epo to wa ni eleyowo airport junction
15: akure owo express road
16: former emirate filling station
15: awon fi asiko yi so fun gbogbo eniyan wipe
16: ile epo yi ti yi pada
15: o si ti di ti gida fm ti pe ti pe o
16: ti won si ti nsise lo nbe
15: koda ti won ti satuse si taste ara won
16: authentic document si ti wa lowo e latodo lori ebi ade labu to nibe
15: wa yi o
16: mr kiduro gida fm
15: lo ni ibe bayi o
16: oruko re na le si ma ri nbe
15: enikankan ba wa mu enikeni wa be
16: wipe won fe ta
15: iroma ni o e ma ma daru eni be lohun o ke ma ba fowo yin sofo
16: tori bi igba ti won ko fe lu yin ni jibiti ni sa
15: won ti ta ti pe ti pe o se ti wa ni akoso owo eni to ra
16: bi e ba wa ni ohun kohun lati so npa
15: e lo si court lati fi ofi gbe
16: tori ofi orile ede yi
15: o faye gba pe kenikeni o kan dede lo ma rin kolokolo
16: bi se ase ma se lori property elomi rara
15: to
16: dayo adelabo to je olori ebi adelabo
15: ini olukede
16: e ba je kenikeni o puro fun yin pe won fe ta ile epo yi o
15: ebi adelabo ki se ku kan re omo meji rara
16: kai ma fori oka omu
15: shine your eyes
16: laju e
17: pada ma lo sibe yen o marketing office adabe fm ni won wa number 1 lawa ile gogoro to wa legbe a division police station oba adeshida road ni ilu akure o de tun le pe marketing manager sori 0803 041 4344 ronke sori 0703-529-5755 tabi Grace sori 0803-247-4686 ibe gangan lo wa yen
1: ile eko St. Catherine's Anglican Girls Grammar School owo pe 70 years o le tente odumodun lo ti ko ni opolopo awon ogun lo ti tinu e jade latẹyin wa
10: ona ton la ma gba se 78th founders day celebration yo ma ka siara
1: gbogbo e gbogbo e bere lati Monday
10: 27th of July 2026 ti o fi gbanu le Sunday
1: 2nd of August 2026
10: ipade obi atoluko ma waye la ago kan san Wednesday
1: 29th of July 2026
10: bobo wa de Thursday 30th of July
1: ago mejo wuro la ma se medical check up
10: awareness carnival ni o tele la ago mesan abo wuro
1: a ma sabewo sa fi olowo ti lu owo
10: chapel bishop of anglican diocese
1: school of the blind ati correctional facility ti to wa nilu owo
10: ago merin irole la ma se chapter parade
1: bobo ade Friday 31st of July
10: general meeting and election lo ma waye la ago mejo wuro
1: class set parade didago mokanla wuro
10: gbogbo ajodo gan wa de Saturday
1: 1st of August 2026
10: ago mokanla wuro la ma bere titi dowo odere
1: Thanksgiving service ni o waye ni school chapel
10: iyen ni Sunday
1: bere latago mejo abo wuro titi dowo oluwa
10: gbogbo eyan la pe lati darapo mu wa ba wa sajodo
1: bi St. Catherine's Anglican Girls Grammar School owo
10: skoga se npe 70 years
1: skoga executives
10: lolukede
18: ọjọ́ ìyànjọ́ rẹ̀ láàrin ìlú ó lára. ṣeré gangan nìyẹn nítorí ẹ ní gbogbo ọmọ òlì ṣàkọta Soman Abroad fi ń kí kábíyèsí wa his royal majesty ọba Richard Adéwálé Fáṣùsì Fádùnú kejì fún ti gígorí oyè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí olùṣúpárẹ̀ ọ̀ṣúpárẹ̀ àkókò lẹ́yìn tíjọba ìpínlẹ̀ Ondo fò tẹ̀lú under the leadership of our hard working governor honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa bàyí o bí

0: ò tí ì rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà.
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwọ́n tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó ń bá ràn lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
4: CDK, sọ́yẹ́ ẹ̀yẹ́ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: àwọn ọba yẹn kan ní sọ fáàrẹ pẹlẹ ìdá ilẹ ìdùn o èmi kọ mo fọrọ náà léde talent tó sọ bẹẹ mọ gbọ nínú ẹkúnrẹrẹ ìròyìn ẹ kú ojúmọ o ta ló sọ pé àlewọde adéyẹmí àti gbàjàbí àmì lápapọ bẹẹ ṣe fẹ fòpin sí ẹjọ yìí láìpè wọn bí wọn lè rí ọrọ ọràn gbogbo mọ ni ẹyin asòfin ẹ mọ ṣe bẹẹ o èmi kọ mo fọrọ náà léde mò ń bọrọ bọ. bàbá tó bí mi lọmọ nìran sí ọlọ́run kọ́lọ̀ ó bùkún yín olóṣèlú lèmi òfin sì ń bẹ bá a ṣe tó ọrọ̀ òṣèlú iyẹsàn wékè ńlọ fọ̀rọ̀ ńlédè. ṣe ra àwọn agbébọn dàlúrù yìí wọn ò nílùú kan dondo nílẹ̀ yìí o bẹ́ẹ̀ sì rẹ̀ wọn ò lẹ́ wọ́n yìí tí ẹ̀ ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n yìí ṣe kìrìsìtẹ́nì bọ́rọ̀ ṣe jẹ́ ẹnu ṣẹ̀tìmàlẹ́ ti gbọ́ ńgbà tó bá yá mò ń bọ́rọ̀ bọ̀. wọ́n yìí ni àwọn olùdíje o tí ó mọ díje dupò kan àbí míì nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 níbi tá a ti dìbò yín ààrẹ àti àwọn aṣòfin àjọ inec forúkọ wọn lédè. gbajúgbajà olórin jùjú ni saint janet ńlọmọ síbẹ̀ ńlọmọ gbẹkúrò ńlọba gàjà lọ. iléeṣẹ́ ológun orí omi wọ́n ṣe ìkọlù sáwọn olè ajépo pọn kan níbi tí wọ́n ti ń ṣepo wọn ò kí lóhun tó ṣẹlẹ̀ ń bẹ́ ẹ mọ̀ gbọ́nú ẹ̀kúnrẹ́ ròyìn wọ́n yí àtàwọn kókó mi ló wà ní ròyìn láàárọ̀ tòní ẹ já mu lọ́kọ̀ọ̀kan èjèèjì bá a bá ti ojú ọjà dé. adégbòye ga àlàní ló kọ tèmi àdàbànà ń pe bí etí yín mélòó lètò ẹ kú ojúmọ́ wọn.
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba ayé òkú tí ìbọn ni nípa 24/7 abba make sure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba make sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ gbúgbà ó dá alágbó ara 24/7 abba make sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abba make sure.

ẹjá ti lé ká tibẹ̀ kọ́kọ́ mú ìròyìn láàárọ̀ tòní bí ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó nípínlẹ̀ ondo bí wọ́n ti ṣe kẹ́gbàjarè o lórí ohun tí wọ́n pè ní àìsí àwọn dókítà tòótọ́ eléyìí tó mú kí iṣẹ́ mọ́ gọbọi lọ́rùn àwọn dókítà eléyìí tó wà nílẹ̀ o wọ́n jẹ́ kò dì mímọ́ wípé báwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó ti ṣe ń japa kúrò ní ìpínlẹ̀ ondo lọ sí orílẹ̀-èdè míì láti wá pápá ọkọ̀ òtútù lọ́mọ̀ ti ń mú ìnira bá àwọn dókítà ti ń bẹ nílé ẹgbẹ́ ọ̀hún jẹ́ kò dì mímọ́ wípé bí àwọn dókítà ọ̀hún bí wọ́n ti ṣe ń japa òun ló ti mú kí iṣẹ́ kó pọ̀ lọ́pọ̀ yanturu fún ọ̀kọ̀ọ̀kan èjèèjì àwọn dókítà tó wà nílẹ̀ eléyìí tó sì ń dúnkùkù lájà mọ́ ètò ìlera lẹ̀ yìí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn dókítà ọ̀hún tó ń kógbá wọlé dókítà olúmúìwà lóńgẹ ló fọ̀rọ̀ náà léde lákòókò ìpàdé kan o ìpàdé ọ̀hún òní wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti lè ṣe àyẹ̀wò ipò tí a gbọn ètò ìlera tó dé báyìí àlóńgẹjẹ kò mímọ́ wípé báwọn dókítà ọ̀hún bí wọ́n ti ṣe ń gbéra lọ́kọ̀ọ̀kan èjèèjì tí wọ́n ń wá pápá ọkọ̀ òtútù lọ ló ti mú kí ètò ìlera nípínlẹ̀ ondo kó mọ di àkúrẹ̀tẹ̀ ó ké sí ìjọba láti kẹnu àjọṣepọ̀ rẹ̀ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó láti lè ṣe àgbékalẹ̀ àti ìfẹsẹ̀mọ́lẹ̀ àwọn ètò kan tí yóò mú kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó kí wọ́n lè dúró lórílẹ̀-èdè yìí kí wọ́n sì lè ní ìgbáyégbádùn eléyìí tó nítumọ̀ ẹ̀kún ìròyìn ọ̀hún bẹ́ ẹ bá dénúwé punch tó jáde láàárọ̀ òní ẹ máa bá ń bẹ̀. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ló ti jẹ́ kò dì mímọ́ lọ́jọ́ Sátidé ìyẹn àná wípé iṣẹ́ rí àwọn agbébọn dàlú lórílẹ̀-èdè yìí wọn èyí tí ẹ sọmọ ilẹ̀ yìí ó jẹ́ kò dì mímọ́ wípé wọn ò lẹ́sẹ̀ kan dondo báyìí bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀yà kan bóyá Hausa ni wọ́n ni o bóyá Fulani ni wọ́n ni o bóyá Yorùbá tiẹ̀ ni wọ́n ni o àbí ẹ̀yà Ìgbò àbí Ìṣẹ́kìrí o àbí Gálà ni wọ́n o àbí Jókòó ni wọ́n o àbí Tárọ̀kì ni wọ́n o eléyìí tó ti jẹ́ kùkan jẹ́ wọn èyí ṣe ìkankan nínú ẹ̀ o bó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n mọ̀ tí ilẹ̀ òkèrè wá mọ́ pọnmi òkèrú tòdò lórílẹ̀-èdè yìí o nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan tó wáyé ní Jos ìyẹn olúlu ìpínlẹ̀ Plateau igbákejì ààrẹ jáwé akíwọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n ń dẹ̀bi ọ̀ràn ìgbébọ̀dà lórí nílẹ̀ yìí ru ẹ̀yà àbí ẹ̀sìn kan ó jẹ́ kò dì mímọ̀ wípé ń ṣe ni kóníkálukú wọn dánlé o torí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bó ti wò kórí ó ní nípa tẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn alálàáfíà ni nípa tẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn àwọn tó jẹ́ wípé wọ́n ní ìwà pẹ̀lẹ́ tó sì jẹ́ pé wọ́n máa ń ṣe gbogbo pẹ̀lẹ́kùtù ni o ó ní àwọn ẹ̀yà náà ń ló jẹ́ wípé wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí o tí kìí sì sáwọn ni wọ́n ń gbébọ̀dà lóru igbákejì ààrẹ ni a ò lè so ìgbébọ̀dà lóru nílẹ̀ yìí papọ̀ pẹ̀lú ẹ̀yà kan tàbí ẹ̀sìn kan ó sì rọ àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ògọ́wẹ̀rẹ̀ láti tako ní ìdùnnú sí ẹlòmíì ìyẹn ìkórira àjogúnbá eléyìí tí wọ́n ti jogúnbá lọ́wọ́ àwọn baba ńlá wọn sí ẹ̀yà míì ó ní ọ̀kan ṣoṣo ni wá lórílẹ̀-èdè yìí ògbóró ni kwejo ó ní ọ̀kan ṣoṣo òun nínú àwòwá sì gbọdọ̀ jẹ́ títí láéláé kó dídẹ́rẹ́ ẹnikẹ́ni mọ́sẹ̀kẹ́ tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà bẹ́ẹ̀ bá dénú ìwé punch tó jáde láàárọ̀ tòní ẹ̀ máa bá ń bẹ̀. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ń lo ti fi àṣekágbá àfilédè orúkọ àwọn ènìyàn tí yóò díje dupò nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 léde eléyìí tó fòpin sí ọ̀pọ̀lọpọ̀ oṣù rírò wípé ta ni ó jẹ́ ta ni ò ní jẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olóṣèlú tó ló kọ nílẹ̀ yìí láì yọ ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Goodluck Jonathan eléyìí tí ikọ̀ Tamino Turaki nínú ẹgbẹ́ òṣèlú PDP láwọn gbélẹ̀ ó ní wọn mọ̀ sí nínú ìwé tájọ INEC tó fi léde náà o bákan náà ara àwọn tí wọn ò sínú ẹ o ní aṣòfin tó ń ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ delta ìyẹn ned nwoko gómìnà ìpínlẹ̀ ogun tẹ́lẹ̀ rí gbẹ̀ngà daniels gómìnà ìpínlẹ̀ gombe tẹ́lẹ̀ rí danjuma goje àti sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn gúúsù kẹbi garba medoki ń ló jẹ́ wípé orúkọ wọn ò sí nínú ìwé tájọ elétò ìdìbò tó fi léde pé wọn yóò díje dupò ọ̀hún ọ̀rọ̀ náà ń ló wáyé lẹ́yìn oṣù méjì tí ààrẹ ilé aṣòfin àgbà goswell akpabio tó mú dá àwọn aṣòfin lójú wípé gbogbo àwọn aṣòfin tí wọ́n sọ tíkẹ̀tì wọn nù
ninu egbe oselu APC oni egbe ohun yo wa ona lati le petu sawo kinu e gbogbo awon eniyan ko le dun wonu ara ewe iwadi jakodi mimo bi pe bi egbe oselu APC bo ti se da mefa ninu awon senator na pada o nlo je wi pe latare iwe kan eleyi ti won ko bi iwe ebe si igbimo nlo je wi pe awon asofin mi ti won lo ko loruko won mo sonu ninu iwe ohun ewo iroyan wa le bi yepe oyi mi ka bi omi e lo wo no we punch to jade laaro toni e ma ba nbe Wike, minister to ri soro olulu le yi ti soro obula o o je ko di mimo wi pe se ri igbagbo baba ko mo gbo mo la bo ti wo kori Wike, eni to je minister to nbogun to olulu le yi n lo mo soro gba awon ti won fe no kan o je ko di mimo wi pe bo ti nfe wi pe ko wo sera on lojo bi baba on eni to je oni waasu ajin rere en lo je eleyi ti o le sele lai lai oni o di gba to ke ba to dile ko to di wi pe iru nkan be yo sele ninu ipade oniroyin pataki kan eleyi to se ni Port Harcourt lojo Saturday minister on je ko di mimo wi pe o selu o yato si esin o oni baba on oni ranse olorun tin waasu oloselu lohun to n to ijoba oni kenikeni mo si benu atelu ilana to n gba lati se idari titun tori ohun to gba lo gba o minister on je ko di mimo wi pe awon eniyan ti won benu atelu ohun oni won o ti e mo nkan to selu dale lori bo ti wo kori oni sise oselu o yato si jijosin ninu ijo olorun oni oselu yato si ijo ati wi pe awon oni elesin kristeni oni baba to n to je ranse olorun ohun wo si le tori bi pe ohun je baba ohun je iranse olorun ko na ko wa mo se oselu bi iranse olorun o fi lede bi pe agbejoro lohun o omo ohun keji si si agbejoro oni adajo ni iyawo ohun se wa tumo si bi pe ki omo ohun na ko wa mo wuwa bi adajo oro ohun ni minister na n lo fi lede o lati le soro gba awon eniyan ti won fe no kan lori ilana eleyi to n gba se isejoba re ati erongba wipe o fe gbe eku idari ni ipinle rivers leyin gbongbongbo to waye laarin ohun ati gomina sim fubara ekun iroyin o wa ninu iwe daily post to jade laaro toni e lo wo nbe agba oje ninu egbe oselu alatanpa ko meji ADC yen Kenneth Okonkwo in lo ti soro gba ile asofin le yi lori bi won ti se ko ti ogban si sise iforowanilenuwo fun adari awon osise are Bola Tinubu Femi Gbajabi Amila ateni to pera re ni ati eni to pera re ni oludari ajo to n bojuto idokowo le ise are loke okan PFIPC yen Adeniyi Adeyemi Okonkwo je ko di mimo wi pe pepari esun na lai se iforowanilenuwo fun Gbajabi Amila Adeyemi in lo je ti towo bo titẹ kabo ofin loju o ninu oro kan to fi lede loju pa lagbelebu re Okonkwo je ko di mimo wi pe awon mejeji in lo ye ki won se iforowanilenuwo fun dunju dunju ki awon asofin le mo ohun ti o sokukan ninu oro na gan bo ti wo kori o tu wa je ko di mimo wi pe bi commissioner foro olopa bi eni to je oga agba yanyan olopa le yi ti je ko di mimo bi pe ni aarin iwadi won o le se foro wa ni lenu wo fun Gbajabi Amila in lo je iro gbaya o ti o si ye ko mo tenu adari jade bo ti wo kori oni bo ba je omo elomi ni wa ni epa bo ba si wa je ara won wa ni ebo oro hun in lo mo ti fa gbogbogbo lojopo ayelujara bo ti se wa ninu iwe daily post ele to jade laaro toni e lo wo nbe awon afẹ ajemo fi ayo ti funi loko odi opero awon elebi gbaya o mo lawon eniyan ti won kun orilede Nigeria dada fa re Bola Tinubu archbishop tele ri tinu ijo catholic iyen ti to wa lekun Abuja John Cardinal Onyeka in lo mo foro na lede o je ko di mimo wi pe gbogbo awon eniyan to je wi pe won ba re Bola Tinubu to inu won o ti e ni fi are bo ti wo kori
oni ele bi gba yawo lasan ni ru won ti won kan so fa re wi pe ile yi dun gbogbon si kan si kadina oye kan hun nlo fesun na lede nigba to nsoro loju nile ise mu maworan to lo kokan nile yi o je kodi mimo bi awon igbimo awon bishop kan bi won ti se lo se ipade pelu are Bola Tinubu nile igbe are Labuja laipe yi wi pe o ye ki won ba are so otoro ninu oro to fi lede ohun o ni isoro kan to koni lominu lorilede yi bayi o ni pe opolopo awon eniyan ti won sugba are Bola Tinubu ni won kan so fun are nipa bi orilede Nigeria bo ti se dun to o ni won o je ka are o mo gangan ohun to npa awon mo orilede Nigeria lara o wa fi lede wi pe o mo are Bola Tinubu dujuduju ohun to fe gbo o ni kudie kudie tin be lorilede lati le wa ojutu si sugbon awon eniyan to sumo ni won so fun pe baba e mo ba lo tori bayi gangan na en lo se dun to ekun iroyin ohun o mo wa ninu we daily post ele to jade laaro toni e lo wo nbe gbajugbaja olorin juju ni eni ti oruko re nje iyun Janet Ajilore Saint Janet en lo ti dologbe bayi

0: Saint Janet nlodologbe yen lana ojo Saturday eni ti o fi iroyin na lede o ni okan lara awon gbaju gbaja to je bi pe o ni fe ere yen gan Otunba Femi Davis yen loju opo abadidore Facebook re gege bi Davis se so o je ku di mimo bi pe ana ojo Saturday ni Saint Janet mo dologbe leyin to saare fun ojo pepe nigba to soro o je ku di mimo bi pe Saint Janet iyan Janet Ajilore olorin juju ni ni odologbe leyin ti won du ti won la Saint Janet en la won eniyan mo se bo ti se mo fi agbara ko orin re pelu ohun didun eleyi to mo ko ni opolopo awon ololufe jake jade orilede Nigeria ati agbaye lapapo ni gbogbo gba to fi korin nse ni atomode atagba ni won sugba re o ti won si yin fun bo ti se korin re o ti fi gba kankan orin eleyi ta mo yan pe ni ikokoko ko to di bi pe o tu wa pada lati wa mo ko juju ninu eye to tin fi orin re mu inu awon eniyan dun wa yo Saint Janet yon iroyin re in lo mo ti fa ka awon eniyan ki won mo fi ibanikedun won sowo loju pa ilujara opolopo awon eniyan ini won bomije loju fun iku ologbe ohun iroyin ohun iwe iroyin punch atawon iroyin mi n lo ko jade laaro yi lani iseju belenja eja gba ipe wole 0816-251-9991 loju opo to wole laaro yi 0816-251-9991 elo e kaaro
1: elo e kaaro sa
0: e se o
1: gba ni adura oruko jesu ibanoja yo ni ba oruko jesu
0: amen
1: oruko mi ni woli David Solomon emi be lati ilu okakoko mo mo pe Nigeria se ma dara gege bi ero ni ati adura mi gbogbo ero te ka yi bo se ri niyan sugba Saint Janet yen mo ba kedun tori a mo daada ngba won yen mo ti pade ile kore o de gba ladura fun ile oruko jesu won ni ra buru mo gbogbo le na won lori won ni ra buru mo e ku eto
0: 0816-251-9991 e karo Hello, Caro.
2: Hello, Caro.
0: Hello.
2: Baba Yomi, Oyelesi, lati dire mo ni pinle Ogun State. Oro nipa Saint Janet to salasi lagba Olorun, Olorun ati sabe fe ri o. Olorun de tu idile won ninu se pe adaba ti loruko gan kaakiri gbogbo agbaye.
0: Hello. Ese adupe o. 0816251-9991. Hello, Caro.
3: Caro sa.
0: Hello.
3: Ako eto. Oro ti wike ni ele fe dasi.
0: Buda.
3: O ni baba awon pastor, ohun oloseni. Ebi oseni na se bi won ni ko fi tin aye se. O wa o je ka mo wi pe eyan to ba fe ise Olorun, o le dasi ni oseni. Ori pe oseni yato si ise Olorun. Ni mo pe Olorun ba laanu ju lo yoba to orilede Nigeria se. Nigeria o ni baje o.
0: Amen.
3: Adaba o ma tesi wa ju.
0: Baba
3: le ogun lo soro lati ilu ore.
0: Adupe, adupe. 0816-251-9991. Hello, Carol. Hello. 0816-251-9991. Hello, Carol.
2: Hello.
0: Carol.
2: Hello, Carol. Carol. Who come in and kind of like you are correct?
0: I'm going.
2: Moba will be changing it here. I'm bound to go. Connecting a couple of land and family. I'll come here, but I'm born near a road that there's only miss you. Although I do it be at around.
4: 0816-251-9991. Hello, Caro. Caro. Yes, you. Order.
0: Order. 0816-251-9991. Hello, Ekaro.
5: Ekaro, sir.
0: Ekaro, sir.
5: Ekaro. Ba, she confirm that you live here, Neo. Hello, sir.
0: I'm going.
5: So, alright, Janet, you're living here, sir. So, Janet, you look like by you. So, but we are looking bad, we don't call. So, mobile, come on, we don't want to do.
0: Hello, Ekaro. Hello? Hello, Ekaro.
5: Hello, Ekaro.
0: Eshu.
6: ẹkúṣẹ́ o. Ọlá dúró sí yín o.
0: Ẹ ṣe o.
6: Olórí àgbà iná sọ̀rọ̀.
0: Agbóyin.
6: Ẹ jọ nípa ti ọ̀rọ̀ tí ṣe ti máa sọ. Tó ní àwọn tó da Nàìjíríà rú pé wọn kì í sọmọ Nàìjíríà. Wọ́n bá síbẹ̀ nǹkan pàṣẹ fún àwọn ológun kan máa pa wọ́n. Nígbà tí wọn kì í sọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà kí ló dé tán wọ́n á da Nàìjíríà. Wọ́n máa pa wọ́n kán máa gbèsè wọ́n mọ́. Wọ́n á mú wọn, wọ́n á wá àwọn ológun á mú wọn. Wọ́n á tún dá wọn lẹ̀. Ṣé nǹkan tó dáa nìyẹn, wọ́n á tún dà wọ́n ságbo wọn bí. Tó bá ti jẹ́ pé kì í wọn kì í sọmọ Nàìjíríà. Ẹmí kán máa pa wọ́n, kán máa pa wọ́n lójú ẹsẹ̀, kán máa mú wọn wá sí ilé ẹjọ́ mọ́. Láwọn tán bá ti mú tó dà lúrú.
0: Ẹ ṣeun 0816251991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
7: Ẹ mà káàárọ̀, ẹ kú ojúmọ́.
0: Ẹ ṣe o.
7: Ọmọ Táyọ̀ òjò láti Bàtú o. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n Wike ó ní bàbá pásítọ̀ òun náà lọ́ọ̀yà ìyàwó ẹ̀ adájọ́ kí ẹ nìyẹn. Ṣùgbọ́n gbogbo nǹkan kí nǹkan tán bá ti fẹ́ ṣe wọ́n jẹ́ àfi tún Nàìjíríà ṣe. Gbogbo àwọn tó dẹ̀ wá ń dà lúrù wọ́n yìí náà ẹni ọwọ́ bá ti bà tán bá ti dájọ́ ẹ̀ tó bá ti jẹ̀bi ẹ̀sùn yẹn lóòótọ́ ká máa pa wọ́n. Ò bá ìjọ ọmọ Nàìjíríà o, ò bá ìjọ ọmọ Kútọ́nu ni o. Ìkẹta ni pé Jeanette. Hello.
0: À ń gbọ́ yín.
7: Jeanette tó dolóògbé yẹn kọ́ lọ́n kó bá wa gbà wọ́n sáfẹ́fẹ́ rere. Àárọ̀ yín ẹ tún máa bá wa fún ìrántí ẹ̀ fún ìgbà díẹ̀, ẹ máa bá wa play àwọn orin ẹ̀ tó ti kọ́ lẹ̀ tẹ́lẹ̀ wọn yẹn. Ẹ ṣé.
0: Ẹ ṣeun, ibi náà ni a ti mọ repete láàárọ̀ tòní lórí ètò etí yín mélòó láti ìkànnì àdàbà 88.9 FM. Àkúrẹ́ ìyókù tún di ọjọ́ òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọba. Ọ̀rẹ́ wa Precious lágbára Ọlọ́run ọ̀dọ̀gbó ọ̀sì dàgbà láṣẹ Ọlọ́run ọba. Àwọn èèyàn wa ní iléeṣẹ́ akọ̀ròyìn ní Hope nìyẹn, ojú òní tì ọ́. Thank you. Ìyókù ọjọ́ mẹ́jọ Adégbòye Galani ló kọ́ tèmi ń jẹ́ títí di ọjọ́ mẹ́jọ ọ̀hún. Àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn. Ẹ káàárọ̀ o.

0: bákan náà ní middle class tó ń jẹ́ àwọn ọmọ ss secondary school àti àwọn ọmọ university àti then we have the upper class ni àwọn tó ti ń wá sí ivc tẹ́lẹ̀ àwọn lower class ni ó lè jẹ́ pé ẹni tó ti wá sí ivc rí tó máa jẹ́ pé for the first time tó ti ń wá sí ivc tẹ́lẹ̀ then lára àwọn tí a sì ń wá tí a fẹ́ kó darapọ̀ mọ́ wa pàápàá jùlọ àwọn mùsùlùmí tí a wà ní agbègbè wa ní ondo state àwọn tó ń bọ̀ àwọn kan ń bọ̀ láti ìkàrẹ̀ àwọn kan ń bọ̀ láti òdìgbò ọrẹ bó ṣe jìnnà tó àwọn kan ń bọ̀ ń bẹ́ àwọn èèyàn ń bọ̀ láti èkìtì state a sì fẹ́ kí àwa tá a wà ní ondo state táwọn tó ń bọ̀ wá sí èkìtì state tó ń bá máa wá wọ́n á bá wa tá a wá láti ondo state kí a wá jẹ́ kékeré a fẹ́ kó ń bá wa ní púpọ̀ kan lè mọ̀ wípé lóòótọ́ àwa mùsùlùmí ondo state a pọ̀ kí ọlọ́run bàbá àdékè ọlá ṣe dáadáa fún wa.
1: Kò yẹ kí àlejò ọ pọ̀ ju onílé lọ.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Ọ̀dà ẹ ṣeun. Nínú ètò tẹ fẹ́ ṣe yẹn ló jẹ́ oníbejì. Ẹ sì jẹ́ ká wò ó ọ̀rọ̀ pé a fẹ́ gbé ipò fún àwọn míì tó jẹ́ pé yóò tún darí ẹgbẹ́ mssn. Tá a bá wò ó a sì mọ̀ pé àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ yìí wọ́n ti ṣe àwọn àṣeyọrí kan. Ìrètí àti àfojúsùn fún àwọn tí ń bọ̀ lọ́nà tó jẹ́ pé wọ́n darí kí ni tẹ fẹ́ sọ lórí eléyìí.
2: Ṣe olótú kí ọlọ́run ṣàrànwá lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àmírù wa tí wọ́n jẹ́ olùdarí wa fún ẹgbẹ́ mssn ti ondo state ustaz lukman kewulere wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nípa ìgbìyànjú nínú ọ̀rọ̀ kí a bí a ṣe gbé ẹgbẹ́ ìsíwájú bí a ṣe tún gbé ọ̀rọ̀ ẹ̀sìn síwájú sí ní ondo state so pàápàá jùlọ bá pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwà tí wọ́n jẹ́ àwọn ilé ìwé gíga ní institutions so wọ́n fi ìgbà kan fìbẹ̀ sílẹ̀ láti lọ́ mọ bójú wò wọ́n pé báwo nìkan ṣe rí ńbẹ̀ báwo ni àfíà sí wọ́n ńbẹ̀ so tá a dẹ̀ rí pé láàrin ìgbà tí wọ́n ti wà ńbẹ̀ sísìn nǹkan tó ti yàtọ̀ ju bó ṣe wà lọ so ìyẹn náà kò wọ́n ṣe yẹn nìkan gẹ́gẹ́ bá a ṣe sọ pé mss ti ondo state ẹ̀ka ẹ̀ka náà ló pín sí
1: bẹ́ẹ̀ni
2: so bá ṣe àṣeyọrí tí wọ́n gba táwọn ilé ìbáṣe tá a bá papọ̀ òun náà ló máa jẹ́ àṣeyọrí ti state torí pé wọ́n ní igi kan ò kì ń dágbó ṣe nígbà bá pa àṣeyọrí ti àwọn tó wà lọ́ndà àwọn papọ̀ la mọ̀ jẹ́ tuntun so gbogbo àwọn council kọ̀ọ̀kan àti àwọn branches kọ̀ọ̀kan bí a ṣe mention ẹ̀kan gbogbo náà ló ti ní àwọn àṣeyọrí káàkiri káàkiri àwọn àpapọ̀ àṣeyọrí yìí náà ni ó jẹ́ ilé tó máa jẹ́ ti state sokolomusa so.
1: Ọ̀dà láàrin ìṣẹ́jú kan tí ó kù ta ni ẹ jẹ́ kí a sọ àwọn ibi tí ètò yóò ti wáyé ká tún sọ lẹ́ẹ̀kan sí àwọn agbègbè tí yóò ti wáyé àti àsìkò gan mo mọ̀ pé kò ní sí African time ọ̀yà.
0: Now lágbára ọlọ́run ètò IVC máa wáyé ní Muslim College ní along Indore Road Àkúrẹ́ ní ètò méjèèjì tí a fẹ́ ṣe ni ó ti máa wáyé nínú Muslim College yẹn ibẹ̀ la wà ibẹ̀ la máa sùn ibẹ̀ náà ni a ti máa jẹun fún àwọn àsìkò yẹn àwọn ọmọ tí ó ń bọ̀ a máa register wọn pẹ̀lú owó tí òkú nìkan ní eegun ẹ̀yìn fún owó oúnjẹ eléyìí máa jẹ́ avenue fún àwọn ọmọ wa fún holiday tí wọ́n wáyé àsìkò program ẹ̀rí pé a fi sí àsìkò holiday yóò máa jẹ́ avenue fún wọn láti kọ́ ẹ̀kọ́ fún àwọn ọjọ́ mẹ́ta tàbí mẹ́rìnta fẹ́lú nípa ẹ̀sìn wọn lẹ́ẹ̀kan sí Muslim College Àkúrẹ́ ni ètò méjèèjì ni a ti wáyé inshallah.
1: Ó yẹ jó pẹ̀lú ìmọ̀ràn kí ni ìmọ̀ràn yín fáwọn tó ń gbọ́ wa pápápá.
2: Ìmọ̀ràn àkọ́kọ́ òun náà ni pé kí gbogbo wa tí a wà nínú ilé tí a ń gbọ́ wa báyìí kí a fún àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn wa ní àǹfààní láti wá darapọ̀ mọ́ ètò torí pé ètò tí wọ́n bá darapọ̀ mọ́ ibẹ̀ náà ni àwọn ètò náà ni yóò máa jẹ́ tí yóò máa ṣe wá láǹfààní tí wọ́n fi máa lékún sí inú ìmọ̀ ẹ̀sìn torí pé a gbọ́dọ̀ rí pé àwọn ọmọ wa nímọ̀ ẹ̀sìn ọmọ tá a bá kọ́ nímọ̀ ẹ̀sìn òun náà ni ó padà máa dìdàkudà ọmọ wọn ní dìdàkudà ní agbára ọlọ́run bákan náà àwa náà tí ajé àgbàlagbà náà káwa náà gbìyànjú bá ṣe ní àǹfààní mọ̀ àwa tá a bá láǹfààní àti wá darapọ̀ mọ́ ètò yẹn gan a lè wo àwọn àsìkò kọ̀ọ̀kan tá a máa wá àwa àtẹ́ǹdì àwọn gbọ́rọ̀ ọlọ́run a padà síbi iṣẹ́ wa díẹ̀ díẹ̀ díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so jẹ́ àwọn ìmọ̀ràn sókè tí a fún àwa ara ilé.
1: Ọ̀dà ẹ ṣeun naam alhamdulilayi rabbil alamin àwọn tí ó jẹ́ aṣojú mssn ní ìpínlẹ̀ Ondo àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti ẹ̀kan àwọn náà ẹni tó jẹ́ igbákejì

0: ilé ẹ̀kọ́ St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ́ pé 70 years yóò lé téńté. Ọdúnmọdún ló ti kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo ló ti tinú ẹ̀ jáde látẹ̀yìnwá. Ọ̀nà tó ńlá máa gbà sí 78th Founders Day Celebration yóò máa kà sí àrà. Gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ láti Monday 27th of July 2026 tí ó fi gbẹnulé Sunday 2nd of August 2026. Ìpàdé òbí àtolùkọ́ máa wáyé láago kan ọ̀sán Wednesday 29th of July 2026. Bóbá wá di Thursday 30th of July. Aago mẹ́jọ òwúrọ̀ la máa ṣe medical check-up. Awareness carnival ni ó tẹ̀lé láago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ ọ̀hún. A máa ṣàbẹ̀wò sáàfin ọlọ́wọ́ tìlúọ̀ wọ̀. Chapel Bishop of Anglican Diocese. School of the Blind àti Correctional Facility tó wà nílùú ọ̀wọ̀. Aago mẹ́rin ìrọ̀lẹ́ la máa ṣe chapter parade. Bóbá wá di Friday 31st of July. General meeting and election ló máa wáyé láago mẹ́jọ òwúrọ̀. Class set parade dídáago mọ́kànlá òwúrọ̀. Gbogbo àjọ̀dún gan wá di Saturday 1st of August 2026. Aago mọ́kànlá òwúrọ̀ la máa bẹ̀rẹ̀ títí dọwọ́ déré. Thanksgiving service ni ó wáyé ní school chapel. Ìyẹn ni Sunday bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ títí dọwọ́ Olúwa. Gbogbo èèyàn ńlá pé láti darapọ̀ mú wa bá wa ṣàjọ̀dún. Bí St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ̀. Skoga ṣe ń pé 70 years. Skoga executives lolùkéde.
1: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀p nílẹ̀ yìí, máa làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀p. Máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀p tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀p tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀p bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀p stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀p wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀p wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀p. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀p lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀p tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti ríra.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ti ẹ kan sun lọ ni
1: abba ajo ko ti igbo ni nipa 24/7 abba mission korojo gbogun bile tawon okunrin bere fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 abba mission ko lo tinu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ọ̀rá dánú lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lúgbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
2: Great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026. For the theme, regulatory compliance and its challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026. By 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Aqua Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. And now, sir, Dr. Olaleko Fadolapo, FRPA, Director General, ACON.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: What? Aww.
6: My love, waiting up.
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Pastor, continue the wedding.
7: Yay! Walk on that, turn together.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today.
8: Visit us at Danco Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
9: CDCare! Pay small, small. Live big, big.
10: Orí òkè takun ti Jésù ní ìjọ All Saints Africa ni ilẹ̀pá ìkàrí àkókò ti pé ogún ọdún tí ó bẹ̀rẹ̀. Gbogbo èèyàn ẹ jẹ́ ká lọ dáwọ́ ìdùnnú fún oníbú ọrẹ. Lọ́jọ́ kéje oṣù kẹjọ 2006 lọ́dún náà fìdí ìsọjí orí òkè takun ti Jésù lélẹ̀. Jésù wáyé ní ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù láti ọdún náà. Ọlọ́run sì ti ràn yín lẹ́yìn pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu. Mo ti wá pé ogún ọdún tí a fúrúgbìn ti fúrúgbìn ohun rere ní All Saints African Church ìlẹ̀pá ìkàrí àkókò. Tí irúgbìn náà sì ń sun ọ̀pọ̀lọpọ̀ èso ohun rere. Tí ilẹ̀ náà sì ń mú àsunkún rẹ̀ jáde wá. Gbogbo èèyàn jẹ́ ká lọ síbi ayẹyẹ ogún ọdún ìdásílẹ̀ orí òkè takun ti Jésù ní All Saints African Church ìlẹ̀pá ìkàrí àkókò. Tí yóò bẹ̀rẹ̀ ní Monday 3rd wọ Wednesday 5th August 2026. Aago mẹ́sàn-án àárọ̀ ni orí òkè takun ti Jésù yóò máa bẹ̀rẹ̀.
11: Pẹ̀lú àkòrí tí a pè ní.
10: À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ó jẹ́ olóòótọ́.
11: Thanking God for his faithfulness.
10: Psalm 106:1.
11: Àwọn oníṣọ́jí tí a máa bá pàdé
10: ni. Venerable VA Ọ̀pálẹ́yẹ.
11: Venerable AO Olúṣakẹ́.
10: Venerable Julius A Adéyẹmọ.
11: Àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
10: Wọ́n bá Jésù pàdé níbi ayẹyẹ ogún ọdún yìí.
11: Kí a sì dá ìkógun rẹ padà fún ọ ní orúkọ Jésù.
10: Right Reverend J.O.B. Ibadan J.P.
11: Bíṣọ́ọ̀bù ilé àkọ́kọ́ ni olùgbàlejò àgbà.
10: Venerable J.A Adéyẹmọ ni olùkéde lórúkọ ìgbìmọ̀ àjọ̀dún.
12: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
13: Ètò ìgbéyàwó láyé.
14: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
15: Kí ló ṣẹlẹ̀?
14: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
12: Ní tòótọ́.
14: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
12: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
15: Èwo ló tún jẹ́ CDK báyìí?
12: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
14: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
12: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
14: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
12: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
16: Live it, live it, live it. My fault.
17: Eddie.

0: ọgbàsì jẹbọ àṣegbíò síláyé bẹẹ mú sórí kò gbè mí ó lọwọ kankan nù ni àwùjọ olóore lè tó tó gorí àtẹgùn kájọ fèyí kọgbọn ètò tó ń sísọ lójú àwọn ìpèníjà ayé ìlàkọjá àti wíwò ojútùú sísùn ọmọnì pẹlú ìbáròyé nípa ọrọ ayé wa ìṣẹlẹ àtàwọn ọnà tá a lè gbé gbà láti fi ran ara ẹni lọwọ gbogbo ìlàkọjá àwọn ọmọ ẹdánú ayé ó ní ṣe pẹlú àkọsílẹ àyànmọ wa àjùmọ bí òsì kan tàánú ẹni adáni wáyé bára sí ni ní ṣe ni lóore àwùjọ olóore àwùjọ olóore ètò gbàmí ọrà mí kalẹ pẹlú ọmọ yín olólùfẹ yín ọmọọba sunday oyedìran ìpòwú èdè ẹpàtọkùn ètò sórí ẹrọ ìbánisọrọ yìí láti ṣàlàyé nípa àwọn kan tẹ ń là kọjá tàbí darapọ mí ètò yìí fún ìrànlọwọ àti sonígbọwọ ẹ pé 09032469843 àwùjọ olóore ètò gbogbo wa ní o a kìí fi bí ikọ̀ lọ́jà lọ́jú.
1: Ìjẹ́ kábíyèsí rẹ o kábíyèsí rẹ ọba àdániwáyé olórúkọ ńlá olóríkè ńlá onímọ̀ ńlá ọlọ́gbọ́n ńlá ológo dídán àdìtú ọba ìjìnlẹ̀ ọba tó fi ẹ̀rù sàmì ara ìjò ó fi ọjọ́ kúkúrú sàmì ìgbé ayé ṣinṣin ó pa ọ̀pọ̀lọpọ̀ dúkìá mọ́ sábẹ́ ilẹ̀ ó fi èèpo tó le koko sọ ara àgbọn ó fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gún ó fi yíká òdòdó ó fi oró sára oyin ó tún fi ìtọ́ rẹ̀ ṣe adùnyùngbàyùngbà ṣe bí ìwà àdániwáyé yìí kan náà ló kọ́ ilé fún gbìn ọmọ̀ṣẹ́dẹ́kìnì rẹ ó kọ́lé fún jàpá ọmọ̀ṣẹ́dẹ́kìnì rẹ àdìtú rẹ tóbi àdìtú rẹ pọ̀ omi omi tútù jáde látinú àpáta ó mú igi ńlá jáde látinú èso pínísí ó fi òrùn ṣe ìmọ́lẹ̀ fún omi ènìyàn lọ́sàn-án ó fi òṣùpá àti àwọn ìràwọ̀ ṣe ìmọ́lẹ̀ wa nínú òkùnkùn òjò àrọ̀rọ̀ àrọ̀dá síbẹ̀ omi ò màgbáyé lọ ṣe bí àdìtú iṣẹ́ ọwọ́ rẹ ni ọba tó fi nọ́mbà àṣírí sí gbogbo ọmọ ènìyàn lọ́wọ́ tó fi jẹ́ pé fingerprint gbogbo wa ò jọra o ó fún ikán lágbára àti mọ́lé ó fún ìrùn lágbára àti màgìyàn ó dùn ó bẹ́ẹ̀ ó fún ìrà lágbára àti yẹ̀nà ó tún wá fún àwọn ẹyẹ ní ìyẹ́ láti lè fò lókè lójú ọ̀run ẹ̀yẹ ojú ọ̀run wọn kì í sápọn kí wọ́n tó jẹun àdìtú ni iṣẹ́ rẹ ni àkàkà tán ni iṣẹ́ rẹ àmọ̀mọ̀ tán ni iṣẹ́ rẹ tá a mọ̀ pé kó bá ń pè ọ́ o tá a mọ̀ kí kó bá ń kì ọ́ o èmi ọmọọba sunday oyedìran ìgbowó èdè ìgbowó ọ̀rọ̀ mo ríṣẹ́ rẹ olúwa ẹ̀rú bà mí mo ṣe dánsákì rẹ o àgbọgbọn tìrìgbọn tó ju gbogbo ọlọ́gbọ́n ayé lọ àmọ̀mọ̀ tìrìmọ̀ tó mọ ohun ti bẹ nínú gbogbo ohun gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo kábíyèsí rẹ ọba dẹ́dà ìdánilórúkọ ọlọ́run ọba elédùnmarè látòfin wòrí ètò lónìí o àsìkò yín pé ẹ kú ilé o ṣọ́lá fi àlàbá yín a kú ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún 2026 àdúpẹ́ elédùnmarè ọba tó dá wa sí ọba tó pa á mọ́ tẹ̀mítẹ̀mí ọba tí ò fi àṣírí ibi tó pa ẹ̀mí wá sí tí ò fi ọ̀tá ọ̀tá ń bẹ nílé olóde wọ́n ṣe padé o lórí wa síbẹ̀síbẹ̀ wọ́n ń gbàdúrà pé ká lè jábọ́ ṣùgbọ́n o ọlọ́run ni ò gbà fún ọ̀tá ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀nà tèmi àti erin nínú oṣù tó kọjá tá a sọ pé mọ́tò fast tó ta ní dírẹ́fà yóò mọ́kọ̀ wà ǹjẹ́ mọ̀ pé ọ̀nà yẹn ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn oúnjẹ tèmi àti ẹ jẹ tá a kàn jẹun tá a kàn ríde tá a mọ̀yẹ́ ẹ̀ àtàpínní sí báyìí ló sá pẹlòmíì lórí ó sì kú ò láyé ó dèrò àtúlẹ̀ ọ̀run kí lèmi àti gbé fọlọ́run gan kí la gbé fọlọ́run tó fi dá wa lọ́lá ṣé abó ṣe àwọn oúnjẹ aládìídò fọlọ́run ni ṣe ṣe owó rẹ náà ló wá mọ́tò tó báyìí ìwọ mọ̀ kọ́ mọ̀ rántí pé ìwọ kọ́ o ọlọ́run ní o mọ̀ sọ pé ọlọ́run mo dúpẹ́ o torí pé ọgbọ́n irin rẹ kọ́ ló fi tóbi nígbò ìmọ̀ ẹ̀fọ́ rẹ kọ́ ní fẹ́ nílá kàkà níjò ewúrẹ́ àwọn tó kù náà jẹ́ koríko bí irin kò kàn tẹ́bi tẹ́ irin ni àṣẹ ìdùmàrè ló mú kí ní ọmọ ọjọ́ ni àṣẹ ìdùmàrè náà ló mú kí ọ̀run ọmọ ràn àṣẹ rẹ̀ náà ni ẹ̀mí ti ń bẹ lára rẹ o òun gangan ni èmi ni ti ń jẹ́ èmi ni ti ń gbénu gbogbo ọmọ ẹ̀dá ènìyàn tó fi ń pọ ọmọ ẹ̀dá ènìyàn ní èmi tí ọmọ ẹ̀dá ènìyàn fi wọ́n dáhùn èmi ni ìdí ni pé ọjọ́ tí èmi ni ti ń bẹ nínú ọmọ ẹ̀dá ènìyàn ti fi ń jẹ́ èmi ni tó bá ti kúrò nínú ọmọ ẹ̀dá ènìyàn tó má pè ní òní dáhùn mọ́ wọn wá nípa ọmọ ẹ̀dá ènìyàn lórúkọ rẹ̀ mọ́ ẹ wàá mọ gbọ́ pé ẹ gbé bàbá wọlé ẹ palẹ̀ òkú mọ́ ọlọ́run tí ò pa wá ló kọdà kàn sọ páwa náà pé ẹ palẹ̀ òkú mọ́ congratulations mo kí ọ ní gbogbo ibi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa bẹ́ẹ̀ mo tún kí gbogbo àwọn tọ́lọ́run lò gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà fẹ́tò àwùjọ wò lóore káàfàtà àdúpẹ́ lọ́wọ́ yín o torí pé eégún tó bá ti jáde ti kú láì wò ó wọ́n á gbà aládùúà fún wa nínú oṣù kẹjọ tá a wọnú ẹ̀ yìí ìrìn àjò rẹ̀ ò ní dàrú o ona ri oni dojuru o ebi aro ebi asan ebi ale oni pa o awon alaanu to gbegberin eniyan lo ati wa atemi olohun ran sa wa na o gbogbo awon to wa nke gba mi wa sori eto yi won mo ra anu gba eyin ti e wa nte wo gba won nile anu oni wo yin na laye o igbese kan teda mo gbe ti mo la eyan laye ninu mimo mo gbe ninu gbigbe ninu asise gbogbo ona to ba sa fi gbegbese yen o gbe o iwo ni o si fogo han ninu aye eto awujo lore fawon tun gbo afungba akoko ni eto to je pe awon eyan mo lanfani lati kigba nigba mi wa si lati fi oro bale nipa itan aye won emi asi mo so gbogbo gba pe ki se tori pe awa ta ran yan lowo a ni nkan ta fe fowo se mo la fi ran yan lowo o sugbon tori pe a mo agbara to wa ninu ififun ni okan gbogi ninu kokoro isura nla to mo silekun a si ki irorun fun edani wo mo fe be o ninu odun yi mo mo se awon ori kan gbo mi ye daada o mo mo se awon ori kan go out of your way lati samu eyan lore lo losu ta wa nbe yi tori pe osu ti ori o pe eyan ni e daddy e ti buruju e ko se eyan nu moto yin o dere ni yen pelu mo leyin to n sewo si o ninu ojo pe e dakun help me de waju o le gbe ninu osu yi kan help eyan for no reason salaye fe niyan momo anti egbon bros o mo ti ibi to ye kin ti ya niyan bo mo wo weather yen porun yen po gan mo kan ni kin drop yin si bi e gba 500 naira yen to fi wo moto dede bolo n ba se ke o to for no reason ran yan lowo kan je keni kan wo laye ti o ji enu ajepo enu ajeyo to kan so lojo kan na fun wo na pe ah daddy to help me lana eyinu ni waran lowo ti ninu aye sori ore sise ki soro baba eyan nikan ki soro iye eyan nikan ki soro aburo eyan nikan awon to mo ri na wo fe si won asiri nla ni o lara awon kokoro to si asike irorun si ni pelu atumo mu mi wa ngba mi omo ba sunday oyedeyan loruko mi ti mo ya tokun eto fun awujo olore e seun ah baba ehe e ra fide momo ikale e pele momo e fowo si anti e fowo wa tricis mike o ye sumo die si
2: yes
1: e pele e sumo daada die si
2: yes
1: e soro kemi na o gbohun yin
2: yes sir
1: e ka sumo
2: yes sir
1: ki loruko yin ma o
2: omo mi ni sir
1: e sumo kini e die si ka fi gbo yin
2: yes sir
1: ki le poruko yin lati luwo le ti wa anti omo wu mi
2: atondo ni mo ti wa sa
1: lo je ki gbogbo ara yin tutu jigbele bayi ya ku ojo yi e pele
2: yes sir
1: baba ti won mu yin wole bawo na se je sin
2: lebo mi na je sa
1: e don gbele abi e jo gbale papo
2: a jo gbale papo
1: e je ki press e jo gbale papo ni
2: e n a jo gbale si bi kan
1: baba e pele o
3: yes sir
1: aku ojo yi sa
3: awa mi le sa
1: olorun adu teyin na o
3: mi sa
1: bawo le se je si anti omo wu mi
3: nebo mi ni ajo gba le si bi kan na ni
1: okay sa anti omo wu mi
2: sa
1: baba ati ya yin ko
2: baba ati ya mi ti ku
1: yo ti todun melo ton ti ku
2: o ti todun meji ba ton ti ku
1: kapi si olorun emelo de ni lowo awon bi yin
2: awa meji ni sa
1: obirin le meje jabo kunrin ya to birin
2: obirin na meje ji
1: eyin to mo dumiru be se wa yi
2: omo 28 years ni mi
1: aburo yin e omo dumi lo ni
2: omo 20 years
1: how old le pe aburo yin e
2: omo 20 years sir
1: 20 years ni aburo yin e
2: be ni sir
1: oda anti
2: sir
1: ki lo sele sin yin loju
2: oju yen won worry mi ni so a de lo si gba ti mo lo so hospital
1: o worry yin o to jun worry to mo se ke boya boya oju yen kan ru boyo kan da mi ri na
2: mi o riran mi o riran mo kan wo firi firi mi ki jade mi lo se ni wuye so mi lo si bi kokan mi jade
1: yo te to odun melo ti oro isele oju yin ti be
2: odun yin ni sir odun yin lo sele
1: odun yin ni sele oju yin e sele
2: be ni sir
4: aba ton mu won wa e se won e ku tete aburo yin e se kilo wa se
2: ise on sise ni buka o so mo do o ba yan fo bo nibe
4: se ko ko se ko lo school ni
2: o lo school ko se gba ti o lo school ko se ise to ko o ti free but ko ti se freedom so ko de so to ma fi se freedom so na lo on lo sise ni buka o ba yan fo abo nibe so owo yen lo ara na lo ma mu wale ta ma fi je on gba mi so lo help me bye
4: Baba, ki le so nipa anti
3: seun sa looto ajo ngbele ni mo mi na ri pe o ni problem oju o salaye fun mi pe oni isoro oju mo de ri pe won atabo e na jo ngbele si nkankan lowo e be ti wa so mi ni de lowo ti mo le gbe fun be ti o salaye fun mi pe o ma n gbo program kan ta nse ni Akure pe o ma n pe eniyan gan to se program yen pe kan le help o pe eniyan o down loan emi mo wa ba pe eniyan
4: eyin le ba won
3: emi mo e mo wa pe eniyan pe
4: emi le ni te pe yen
3: emi le eyin ni mo pe pe ka ijo ke le help o e pe lo to oju n worry e mo ri awon iwe e ri e se ko paro adejo n gbele ni aburo e la lo mu we aburo e la lo mu sibi to ba ti fe yagbe o ni jade anu e nse mi mo wa so pe ma mu wa sa kure pe ma tele wa awon eyan kan le help we
4: anti omo wo ni sa ti to gba wo toro ojo yin ti bere
2: odun lo bere sa
4: bawo lo sin se nkan kan e ko awon we te ko ala to hospital ma ko ja di bo wa esi wa iko si ya mo ko si baba mo
2: nbe sa
4: Oba Femi Awolowo University Teaching Hospital.
2: Very sir.
4: Ile Ife.
2: Yes sir.
4: Bawo le wa se run jeje, bawo le se toju ara mi.
2: Owo lowo ni on ni o. Abro mi na to ba ise owo to ba mu wa lati bi to ba si lo somodo e na la fi ma le jijeun inu ile.
4: Yato si awon resort to fun ni hospital.
2: Ben
4: to awon to wa yi. Sa awon doctor yen fun ni ireti bi e se le ri mo.
2: Bẹ́ẹ̀ni wọ́n sọ fún mi pé mo ṣì máa ríran o wọ́n ní mo ní mo máa ríran padà.
4: So according to nkan tó kọ fún yìí wọ́n lè nílò ₦500,000.
2: Bẹ́ẹ̀ni sà.
4: Fún operation.
2: Bẹ́ẹ̀ni sà.
4: Déètì tó sì gbé sórí yìí ọ̀la ló yẹ kí operation yẹn wáyé báyìí.
2: Bẹ́ẹ̀ni sà.
4: Èló lẹ wá ti rí nínú 500 yìí.
2: Mi o ti re kankan sa o tori ati jegun ati mu gan o nira fun wa o eyan ma Nigeria o nira fun wa o
4: to anti
2: sa
4: ara yin e be awon eyan e sadua fun won e so bu se se yin kon le ran yin lowo kene ri owo lati lo fi se operation ju yin
2: eyan ma Nigeria e jo ran mi lowo Olo ara yin na lowo lagbara olo ede ni ka ba mo pe ran mi lowo ejo je ke mi na ku loju kan ejo eyan mo Nigeria mi o ni yamo mi o ni baba mi o le ni ko ejo ran mi lowo eyan mo Nigeria ede ni ka ba mo pe ran mi lowo ejo eyan mo Nigeria mi o le lo bi kankan mo ile ni mo joko si ede ni ka ba mo pe ran mi lowo eyan mo Nigeria ejo ran mi lowo ke mi na le ku loju kan ejo eyan mo Nigeria lagbara olohun gbogbo ko teyin na bere fun lowo olohun olohun a se fun yin gbogbo ko teyin na wa lodo olohun ninu osu ko su to pari olohun a se fun yin ejo eyan mo Nigeria ran mi lowo ejo e ma je kin ka ba mo pe mo se wale aye ejo eyan mo Nigeria ran mi lowo ejo oju mi ma ro mi ni mi ki gbadun lataro dale ejo ran mi lowo ke ejo ran mi lowo kin le tojo aburo mi emi nikan na ni mo pu fun ejo eyan mo Nigeria ran mi lowo ejo olohun na re yin na lowo ejo aje ke mi na ku loju ko je ke mi na raye wa ma je kin wa ya raye ejo eyan mo Nigeria e de ni ka ba mo pe ran mi lowo ejo
4: pele momo
2: esa
4: to gbogbo iwo t'Olorun ba fi si lokan lati ran idile yi lowo bibili so pe eni to ba ra okan ni pada ologbon ni bo ba se sin die na la se mo dupe lowo yin papa ju lowo gbogbo iye t'Olorun ba ni ojo lo ninu 500,000 die ola lo ye kan wa kan lo si operation yin bayi bo ba se wole la se mo dupe lowo yin o ẹ̀dá kan mọ Nàìjíríà ṣe rí ọ̀rọ̀ ilé ayé yìí ẹlòmíì nǹkan tó ń là kọjá ó lágbára ṣùgbọ́n àti sọ̀rọ̀ ń gbà mí ẹlòmíì ò gún nínú ká gbọ́rọ̀ kalẹ̀ tẹ bá rí àǹtí tó ń bá yín sọ̀rọ̀ yìí ó sàn ogun àǹtí ìga wọ́n sì gbọ́lẹ̀ ayé ò ní dá ojú kan ayé ò ní dá ojú kan wọn ò ní sọ sínú òkùnkùn ayé ẹ gbọ́ àkáǹtì yẹn ni 64064500 66 money point àwùjọ olóore 64064500 66 money point àwùjọ olóore mo nígbàgbọ́ nínú ọlọ́run pé lẹ́yìn ètò tí wọ́n wá lónìí yìí ọlọ́run á gbàdúrà àti wọn náà dákun kò sí ètò pọ̀ jù kò sí ètò kéré jù láti fi ràn wọ́n lọ́wọ́ ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ni wọ́n she's just 28 years wọn ò tí ìdàgbọ́ ọmọ kékeré ni wọ́n wọ́n sàn ogun dáadáa a very beautiful woman a very very beautiful woman ọlọ́run fún wọn lẹ́wọ́ àwọn ga oṣù kẹfà ọdún yìí náà lọ̀rọ̀ ojú yẹn ṣẹlẹ̀ ló bẹ̀rẹ̀ ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ sí wọn wọ́n wá sórí ètò yìí ní ìjẹ́jọ́ lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó wọlé ò tó nǹkan láfi ní kí wọ́n gbìyànjú láti padà wá lónìí tó kángun sí ọjọ́ tó yẹ kí wọ́n lọ ṣe tó yẹ kí wọ́n lọ sí hospital ìfà tó yẹ kí wọ́n ti wà ní ilé ìfẹ́ láti ní bọ̀ wọ́n máa nílò láti lọ bẹ́yẹn nídàájí àárọ̀ ọ̀la ẹ dákun ẹja sin ọlọ́run látara wọn gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ tó lè fi ràn wọ́n lọ́wọ́ tẹ bá sẹ́yìndì kan sí wọn tán ẹ̀yin tẹ́ bá fi jẹ́ àdárúkọ yín ẹ kọ́ síbẹ̀ pé anonymous ẹ kọ́ síbẹ̀ pé ẹni ọlọ́run mọ̀ ìbànújẹ́ ò ní wọlé tẹ̀yìn náà 1000 lágbára rẹ̀ ká 5000 lójúlọ 50000 lójúlọ 100000 lójúlọ gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ ẹ dákun ivat ìgbára tá à ń tí yìí lórí fóònù ìgbà tí wọ́n débi gan mo rò pé wọ́n mọ̀ ya máìkì jẹ́ ni mo rò pé wọ́n mọ̀ gbára sánlẹ̀ ni wọ́n jẹ́ wọ́n jẹ́ kí n gbádùn ní mi yẹn fífẹ́ gbé kọ̀ wọ́n torí ìrópọ̀ tó fẹ́ wá sórí ètò yìí bọ̀ wọ́n á sá máa rojọ́ lọ ní ẹ dákun ẹ ṣàánú mi ìrìn àyè pọ̀ ọmọ kékeré ni mí ẹ má jẹun kú báyìí àwọn ti mẹ́ka tẹ́ǹtì káwọn ti ẹ̀ para wọn ọmọ bàbúrò àwọn ṣe mọ́ mọ̀ pa àwọn ti ẹ̀ fẹ́ ṣe kankan fúnra wọn ẹ dákun ẹ ṣàánú àbúrò àwọn tó gbìyànjú tó kọ́ṣẹ́ àǹtí yẹn dẹ̀ iṣẹ́ wò lẹ́ ṣe kó tó di pé ọ̀rọ̀ ojú yìí ṣẹlẹ̀.
5: mo ń ta ọjà àtẹni mo ń tà.
4: provision lẹ ta
5: bẹẹni sà
4: last 2 years làwọn parent yẹn kú.
5: bẹẹni sà.
4: ah ọlọ́run mo fàdánwò kan wa o gbogbo ìtọ́lọ́run bá ní ojú lọ tó lè fi ran ìdílé yìí lọ́wọ́ àkáǹtì ẹ ní 64064500 66 money point àwùjọ olóore 64064500 66 money point àwùjọ olóore ẹ dákun wọ́n tó bá fẹ́ jẹ́ àdárúkọ ẹ̀ o lè indicate síbẹ̀ pé don't mention my name èdè ta fi ń kí yín ni kò lè jẹ́ kóríyá eré ajo oṣù kẹjọ tẹ́wọ̀ yóò ní níyín lára ẹ̀yin kan bẹ tó yẹ pé lórí ètò yẹn mọ́ ràn wá lọ́wọ́ púpọ̀ pàápàá jùlọ àwọn tó bá ti wá láti bá wọn gbé ẹrù yẹn lọ́nà tó jìn àti ríyàn fún èèyàn lọ́ndírẹ́dì rẹ lórí ètò yìí àti ríyàn fún èèyàn ní 150 rẹ lórí ètò yìí tí wọ́n bá rú ìrànlọ́wọ́ báyìí náà wà ẹni nìkan làǹtí yìí ní láti fi to ẹrù owó yìí gbogbo iye tọ́lọ́run bá ní o lè ṣe ètò tó ń gbọ́ yìí ṣe entertainment program ètò ìrànlọ́wọ́ tó làkàkì ni bẹ́ẹ̀ afẹ́jíkẹ́ lọ sórí YouTube wa Papa Oyoks ẹ subscribe síbẹ̀ gbogbo àwọn tá à ń gbé wá gbogbo bá ṣe ń fún wọn lówó fi interview tá à ń ṣe fún wọn gbogbo ẹ̀ lẹ́ máa láǹfààní àti rí bẹ́ẹ̀ ìdí tá à kí n fi ṣe interview yẹn ní live ni pé network padded ibi kì í jẹ́ kí network yẹn lọ́pọ̀lọpọ̀ gbà kí ó máa ń fluctuate ó dẹ̀ máa ń distract wa láṣẹ kókó máa ń record kalẹ̀ pé tá a bá ti parí program àkàn post ẹ̀ sórí YouTube wa ibi tẹ́tí láǹfààní àti rí ẹ̀dẹ̀ rí gbogbo àwọn tá a ti ràn lọ́wọ́ tipẹ́tẹ́lẹ̀ àwọn tẹ́ ẹ ti ṣe empowerment fún ẹni tẹ́ ẹ ti ra èrò fún ẹni tọ́lọ́run ti lò gẹ́gẹ́ látàrí ètò yìí ilé àwọn vanage tá a ti rẹ́ a lot of things bẹ́yẹn àwọn opó tá a máa ń fún ní àwọn owó lóṣooṣù gbogbo ẹ̀ lẹ́yìn láǹfààní àti ilẹ̀ bá pàdé ńbẹ̀ tẹ bá wo àwọn fídíò tó wà lórí YouTube yẹn ẹ dákun ọmọ Nàìjíríà tin o ni soro se lodo Olorun ebi aro ebi ale o ni pa yin e ni wa ninu okokun aye aisan to ju agbara yin lo ko ni pade yin o omo araye o ni yin yin lagbuta ni account yin ni 64064 500 66 money point awujo olore dede bo lohun ba se ranwo na lowo si inu 500,000 ton wa iwe hospital wa nbi gbogbo ni lanfani ati wo baba ti fi foran yan si ori YouTube wa tori network yo kin je ki a really ma go life a man go life gbogbo ta ba ti wa bi ni account yin 64064 500 66 money point awujo olore gbogbo ye t'Olorun ba ni ojo lo laye to le fi ran won lowo abere sin ma ki gbogbo awon t'Olorun tin lo fun won bayi iwo to ba fe je ka daruko e ko sibe pe anonymous ani daruko e ide ta le fi man se beyen ni pe I respect the privacy awon eyan ko se ni ti o le ni to le lo ran lowo laye ka re ni lo bi ton gbe ninu mole bi won gbogbo wa gan fun ara wala ni lo ran lowo sugbon eni ta amori la ran lowo ye ala anu ko to je gberin eniyan lo eni to to gbe bukata eni Olorun aran si wo na o ni pari odun yin lowo ofifo ogun to mo nfodun sofo mo lowo elomi o pari odun yo ni ha lado gbogbo agenda gidi ti mo ni fodun yin odun yin to pari be ogun to mo mu ki odun pari be mo lowo Olorun ba wo na segun yen o ni mi ninu okokun aye o aye o ni gba fitila lowo re aye o ni so sinu okokun o ni fa isan lugba o ni torojo keyan aye lopoloko gba tawon eyan ba wa sori eto yi emi mo fe je ki eyan ni success story latari eto yi mo le gbelomi wa le kan a le gbelomi wa le meji o poju niyan e pe anti yi nkan te wa yi ona si to jin e dakun omo Nigeria gbogbo ye t'Olorun ba ni ki wo na julo to n gbe to yi 64064 500 66 money point awujo olore gbogbo ye t'Olorun ba ni ojo lo money point ni bank yen awujo olore loruko to ma gbe wa account ni 64064 500 66 money point awujo olore anonymous eni no mo kan won send 10,000 naira ise won ibi o nipa yin yen o ni cheyin o eni fi nira lole aye yin o Ibrahim Dayo Adeleke won send 5,000 naira omo Kehinde Daniel won send 5,000 naira 5,000 kan wole sugbon ko boruko wa boya mobile transfer ni 5,000 naira kan wole but ko boruko wa anonymous eni Olorun mo kan awon na send 5,000 naira Glory Dolapo won send 2,000 naira e se won adupe lowo yin won Ademola Wasiu won send 5,000 naira e se won adupe lowo yin bakan na ewe Aderoju Talvik won send 20,000 naira e se won anti eyin na idupe lowo won
6: e se won eyan mo Nigeria o e se o e se won mo Nigeria o e jo e ran mi lowo e jo sanu mi e siju anuwo mi awo yin o ni kan sale apo apo yin o ni gbe o e ni mo bi te ti mu lagbara Olorun e jo eyan mo Nigeria ayo ni gboju lowo yin o ayo ni gboju lowo yin ayo ni dayin gunle soju kan o e jo eyan mo Nigeria e ran mi lowo o
4: dakun e ja roti tori Olorun ko si yamo tori awon to se ndarapo mi to yin anti te bo won yin won ni ipenija oju mejeji won ori na mo won de lo si ile iwosan gbogbo iwe to ko wa lati ile iwosan lowo awon ajowa yi Obafemi Awolowo University Teaching Hospital Olo won ni won ma glo 500,000 naira lati fi operate oju won osu wo ni oro oju yin ibere te fi ri na mo
6: o be ni osu karun
4: osu karun odun yi gangan
6: be ni sir
4: bawo lo oju yen se koko bere
6: ni ma lo nigba mi ni ma fese ko o ma su o ya su die die titi
4: ko so pe kokon do kokon se yin ko to le po
6: oju ni be ni kokon lo won se mi big ko to ma gbeyan su big ri ba lo kokon se mi to fi gba oju yen wa
4: eyin o wa se yin mo bayi oju yen wa
6: ko se mi ma o wa gba oju wa bayi o eyan mo Nigeria jo o ejo je kemi na ko loju kan ejo esanu mi o eje kemi ku na ku loju kekin le tojo aburo mi ejo o
4: baba ati momo ati tin gbo yi baba ati momo won ti salaisi awon nikan ni re ti taburo yen ni aburo yen 20 years old ni òun náà lọ́pṣọ̀n méjì ju kó máa ṣọmọ ọ̀dọ̀ lọ. Bàbá tọ́lọ́run dẹ̀ lò fún wọn láti wọlé wá sórí ètò ìtumọ̀ wa látòǹdó. Wọ́n kàn jẹ́ níbọ̀ pẹ̀lú wọn ni. Ṣùgbọ́n wọ́n rí akitiyan ìdílé yìí làwọn náà fi dúró tì wọ́n. Àkáǹtì yẹn ni 64064-500-66 Money Point Àwùjọ Olóore 64064-500-66 Money Point Àwùjọ Olóore 500,000 naira náà wá fún operation ojú yẹ. Gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ tó lè fẹ́ràn délé yìí lọ́wọ́. A mọ̀ lórí o. Ẹni tí ẹ bá dẹ̀ fẹ́ jẹ́ ká dárúkọ yín, ẹ lè kọ̀ sí pé anonymous. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa máa mọ̀ pé Ọlọ́run dá wa sí nítorí ìdí kan ni. Ọlọ́run fún wa lọ́lá nítorí ìdí kan ni. Kò wá sẹ́ni tó jẹ́ pé ó lówó tó bẹ́ẹ̀ gẹ́ tí ò nílò owó mọ́. Dangote gan ṣiṣẹ́ kúnṣẹ́ pé kó wó lè máa pọ̀ sí ni. Síbẹ̀síbẹ̀, àṣẹ Ọlọ́run ọ̀ràn yàn lóore ṣíṣe fún wa. Gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ. Wọ́n náà lè wà náà àwọn alánú kan tó jẹ́ gbẹ̀rún ènìyàn lọ kó máa pé tó yìí tó lè tàǹtí ìlọ rẹ̀ tó ní ìtumọ̀ dáadáa. Gbogbo ẹni tẹ́ sẹ́ndì 1,000-2,000 Ọlọ́run mọ̀ yín. Ọlọ́run dẹ̀ mọ èròǹgbà yín. Ọlọ́run bẹ́yìn náà bí àbùkátà yín o. Ọ̀rọ̀ yín ò ní dojúrò. Nínú òjò ni wọ́n tó ti borí wọ ibi láti ìlú Òǹdó náà fi wá sórí ìtọ́ yìí lónìí pé àwọn sáà nígbàgbọ́ kan pé láàrin òní ìsọ́la Ọlọ́run ó ṣe 500,000 yẹn. Gbogbo iye tí wọn náà bá lè fi ràn wọ́n lọ́wọ́ tó jù lọ tó wọ pé ti má dẹ̀ fún wọn 10,000 kò dẹ̀ ní mẹ́lára o, ti má fún wọn 100,000 kò ní mẹ́lára o, ti má fún wọn 1,000 kò ní mẹ́lára o. Iye tí ò ní nìyẹn lára tó lè fi ràn wọ́n lọ́wọ́. Àkáǹtì yẹn ni 64064-500-66 Money Point Àwùjọ Olóore. Babájídé Alex wọ́n sẹ́ni 1,000 naira. Ẹ̀dá mi sàn wọ́n sẹ́ni 1,000 naira. Ẹni yóò forúkọ sí wọ́n ní medical support for that lady 2,000 naira. Alára pé wọ́n sẹ́ni 1,000 naira. Dixon Olariwaju wọ́n sẹ́ni 2,000 naira. Kenan Modupe wọ́n sẹ́ni Elkana Modupe wọ́n sẹ́ni 3,000 naira. Gbogbo iye tọ́lọ̀ bá ní ojú lọ tó lè fi ràn wọ́n lọ́wọ́. 1,000 mẹ́ta ló wọlé ṣùgbọ́n kò burúkọ wá o lè jẹ́ tọ́dọ̀ yín. Bákan náà ẹnìkan sẹ́ndì 1,000 naira Akinola Ayo. Gbogbo iye tọ́lọ̀ bá ní ojú lọ. Tá a bá kúrò lórí ètò yìí àyè sì tó wà síbẹ̀ fún yín láti fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti lè tẹ̀síwájú nínú ìrànlọ́wọ́ fún wọn. Kò sí bàtà ẹ ṣe tí wọn ní mọ rírì rẹ̀. Mo fẹ́ jẹ́ ká mọ̀ pé kì í ṣe èèyàn là ń ṣe fún wọn. Ọlọ́run là ń ṣe fún wọn. A fẹ́ fún ẹlòmíì ní ìdí láti wà láyé. A fẹ́ dẹ́rìn pẹ̀kẹ́ ẹlòmíì. Ìbànújẹ́ ò dẹ̀ ní mọ̀nà ọ̀dọ̀ tiwa náà. Ó ní tọrọ ọjọ́ kẹ́yìn o. Oṣù yóò ní ni ọ́ lára o. Ìwọ náà wá láwọn kankan tó ń là kọjá nílé tó jẹ́ pé wò pé tàbá wá sórí atẹ́gùn káwọn yẹn lè dìde ìrànlọ́wọ́. Ó nílò láti send video evidence sí mi náà lórí WhatsApp mi. Ká dẹ̀ wá wò yín ká rí pé nǹkan yẹn bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́. Ìgbà ìlà tó lè gbé yín wá sórí atẹ́gùn. Phone number mi ni tàbí kí n tó pé phone number card number yẹn ni 64064-500-66 Money Point Àwùjọ Olóore. Phone number mi ni 09032469843. Ọmọọba Sunday Oyedèrán lorúkọ mi ò tí mo jẹ́ atọ́kùn fún ètò àwùjọ olóore. Lẹ́ẹ̀kan sí phone number yẹn ni 09032469843. Ẹ ṣe wọn ìbànújẹ́ àríyàn ní mọ̀nà ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wá ikú kalẹ̀.

0: tó bá jẹ lọ ọgbà sì jẹ bọ àṣegbé ò sí láyé bẹẹ mo sórí kò gbè mí ó lọwọ kankan nù ni àwùjọ lóore lè tó tó gorí àtẹgùn kájọ fèyí kọgbọn ètò tó ń sísọ lójú àwọn ìpèníjà ayé ìlàkọjá àti wíwò ojútùú sì sùn wọmọ ni pẹlú ìbáròyé nípa ọwọ ayé wa ìṣẹlẹ àtàwọn ọnà tá a lè gbé gbà láti fi ran ẹni lọwọ gbogbo ìlàkọjá àwọn ọmọ ẹdánú ayé ó ní ṣe pẹlú àkọsílẹ àyànmọ wa àjùmọbí òsì kan tàánú ẹni adáni wáyé báransí ni ṣe ni lóore àwùjọ lóore àwùjọ lóore ètò gbàmí ọrà mi kalẹ pẹlú ọmọ yín olólùfẹ yín ọmọọba sunday oyediran ìgbòho èdè ẹpàtọkùn ètò sórí ẹrọ ìbánisọrọ yìí láti ṣàlàyé nípa àwọn kan tẹ ń là kọjá tàbí darapọ mí ètò yìí fún ìrànlọwọ àti sonígbọwọ ẹ pé 09032469843 àwùjọ lóore ètò gbogbo wa ní o a kìí fi bí ikọ̀ lọ́jà lójú.
1: Se ngbadun adaba
2: mo ngbadun adaba
1: mo ngbadun adaba
2: mo ngbadun adaba

ṣe wí pé àwọn ọ̀jìmì onímọ̀ sáyẹ́ǹsì àti onímọ̀ ẹ̀rọ tí kì í bá ṣe wí pé àwọn eléyìí ti fi àkókò wọn ṣe ìwádìí tí wọ́n sì ti ṣe àṣeyọrí láti nǹkan ọgọ́rùn-ún ọdún kan ó lé sẹ́yìn kì bá máa ṣe bí ẹni le díẹ̀ fún àwọn onímọ̀ ẹ̀rọ ayé òde òní láti lè rí nǹkan tí wọn yóò máa tẹ̀lé lábẹ́ bí ti wù ká fà á lọ síwájú tàbí ẹ̀yìn tó ìtàn kò mà nígbàgbé Alexander Graham Bell arákùnrin tó ṣe àgbékalẹ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tí a mọ̀ sí tẹlifóòn ìjẹ́ ọ̀nà wo ni arákùnrin yìí gbà gan ó fi ṣe àṣeyọrí lọ́dún náà lọ́hùn-ún orílẹ̀-èdè wo ló sì ti ṣe àṣeyọrí aláìlẹ́gbẹ́ yìí báwo ni ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí a mọ̀ sí tẹlifóòn tí wọ́n ń lò nígbà náà báwo gangan ni eléyìí ṣe rí o bákan náà tún ń kọ iná mọ̀nàmọ́ná tá a fi ń ríran ní inú òkùnkùn láyé òde òní ìyún electric bulb kí ló orúkọ arákùnrin tó kọ́kọ́ ṣe àṣeyọrí nípa rẹ̀ ẹ mélòó ni ìjákulẹ̀ dé bá arákùnrin tó ṣe àṣeyọrí aláìlẹ́gbẹ́ náà gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbé yẹ̀wò fún tọjọ́ tòní o lórí ètò àwárí ọ̀tún the greatest inventors of all time. Àtúkù dédé òyì ẹ sìnkú bí ọjọ́ ṣe rí lápá ọ̀dọ̀ ti yín eléyìí náà ni mo tún fi ń kí yín káàbọ̀ sí orí ètò àwárẹ̀ ọ̀tún láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 fm àkúrẹ́ ìlú ìlaramọ̀kín láti ń gbóhùn sáfẹ́fẹ́ adéwálé abdulrahman lóòkọ̀ tèmi jẹ́ o.

0: yo le tan fun odidi wakati mewa gbako lai wule fi akoko sofo edison fi awari re yi han gbogbo agbaye won si foruko re sile gege bi eni to se aseyori nipa globe ina monomono lorilede america ase ni gbogbo akoko ti edison gbianju ti re lorilede america yi arakunrin onimo science mi toruko re nje joseph swan ni united kingdom arakunrin yi na ti se aseyori titi re lodun 1878 nipa agbekale electric ball ikun sinu se be o be sile laarin awon arakunrin mejeji gege bi eni to koko se aseyori nigba to ya thomas edison gbe joseph swan re ile ejo o gbe re ile ejo wi pe nise ni arakunrin yi je agbekale ohun nipa globe ina monomono amo leyin opolopo iparo wa si awon ojimi mejeji won gba lati jojo ma sise po won gbe ejo kuro ni ile ejo won si bere si ni jojo ma se po won se idasile ile ise edison loruko awon mejeji ni united kingdom lati le ma se agbekale ina globe fun awon to ba le sanwo re leyin aseyori agbekale alailegbe electric bulb yi lodun 1879 latowo alagba thomas edison arakunrin yi ma tun tesiwaju o fe ke electric bulb ohun yi je alalope o bere sini se afikun si agbekale re yi to fi je wipe globe re wa nlo egberun kan wakati 1000 hours ko to tujo lẹ́yìn ọ̀pọ̀ ọdún sí àgbékalẹ̀ thomas edison wọ́n tún bẹ̀rẹ̀ sínú lo èròjà irin tí a mọ̀ sí tungsten láti ṣe àgbékalẹ̀ electric bulb àmọ́ nígbà tí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tún tẹ̀síwájú ńkọ àgbékalẹ̀ nǹkan tí a mọ̀ sí led tún jáde light emitting diode eléyìí kì í ṣe bí ẹni jẹ iná púpọ̀ rárá power saving bulb ni wọ́n ń pè é lẹ́yìn àṣeyọrí nípa electric bulb ńkọ thomas edison tún ṣe àṣeyọrí mìíràn o nípa àgbékalẹ̀ battery ẹ̀rọ telegraph ayárabíàṣá láti ṣe àtẹ̀jíṣẹ́ àti ọ̀pọ̀ àwọn àgbékalẹ̀ mìíràn bẹ́ẹ̀ nígbà tó wá di ọdún 1931 thomas alva edison arákùnrin yìí máa ṣe bẹ́ẹ̀ o ó jáde láyé lẹ́ni ọdún 84 lẹ́yìn tó ti ṣe ọ̀pọ̀ àgbékalẹ̀ tó ń ṣe ọmọ aráyé lóore ọ̀pọ̀ àgbékalẹ̀ látọ̀dọ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì àti àwọn onímọ̀ ẹ̀rọ láyé òde òní ọ̀pọ̀ wọn ló máa ní ṣe o pẹ̀lú ibi tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì gbà ní bá iṣẹ́ dé lẹ́yìn àfikún àti àyọkúrò díẹ̀ sí àgbékalẹ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì gbà ní àgbékalẹ̀ tuntun yóò tún ṣe bí ẹni yọjú síta bá a ṣe ń gbóríyìn fún àwọn onímọ̀ sáyẹ́ǹsì àti àwọn onímọ̀ ẹ̀rọ ayé òde òní bẹ́ẹ̀ ká máa rántí àwọn tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwádìí yìí láti ọjọ́ pípẹ́ wá nítorí bí kì í bá ṣe títí wọ́n ní nǹkan kì bá má máa ṣe bí ẹni nira díẹ̀ fún àwọn jìmì onímọ̀ sáyẹ́ǹsì ayé òde òní.
1: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu leta janla Evergreen, la walara tunta atawele ye yogbokale, for quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallet, filing cabinets, and envelopes, kotosibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories, lawa jawa se chip be, okosi mbenkale, lati bayin kaweru tebara, bagede jutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebyo shusi fanfa ninyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422 Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
2: Ilé-iṣẹ́ pàtàkì kan tó máa ń bá ní ṣètò ẹ̀yẹ ìkẹyìn fẹ́ni tó relé ìyẹn láti ṣe fúnra o. Ìlú máa ń kẹyìn tọmọtẹbí tara olóògbé. Wọ́n ní kí máa pè wọ́n fún gbogbo services tó jọmọ́ ti fúnra. Torí ẹni tó ṣojú ò dàbí ẹni tó ṣèyìn. Ṣíṣe ẹ̀yẹ ìkẹyìn tó gba ìfẹ́ni tó relé a máa mú nǹkan rere. Àti nǹkan pàtàkì báwọn mọ̀lẹ́bí ẹ̀. Torí ní ẹ̀kọ́ la láti ṣe fọ̀gbà ṣàbláns láti bá yín gbéyàn

0: kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ṣẹ̀kọ́sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ́ rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gula.
1: Bàbá kẹrẹ
2: wà, kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ́ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
1: Babangana, Bàbá Kérewà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
3: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kérewà. Phone number mi 08164122777 08164122777. 2777.
4: Pada, ma lo si bè nye o. Marketing office at Abbey FM ni won wa. Number one lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road ni lu akure. Ode, tu lekpe marketing manager sori. 0803-041-4344. Ronke sori. 0703-529-5755. Tabi Grace sori 0803-247-4686. Ibe gangan lo wa yen.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: What?
8: Aww. My love, waiting happen?
7: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
8: Abba, since last month.
7: Ah, first off, continue the wedding.
9: Yay! Walk God up, talk together.
8: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
10: Visit us at Danko Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road at Doikiti. Please call 0707-484-3351.
9: CDK! Pay small, small. Live BB!
11: Afe Babalola Multisystem Hospital at Adwekiti is making healthcare more accessible for Nigerians to mark the 2026 World Humanitarian Day. Starting from Monday, 3rd August, till Friday, 14th August 2026, there will be free consultation and screening for all adults and children seeking medical attention at the main Abuad Multisystem Hospital. The founder of Abuad Multisystem Hospital, Are Afe Babalola, OFR-CON-SAN-LLD London, has made it easy by providing free transportation from Matthew Junction, Adoekiti, to the main Abuad Multisystem Hospital. This is great! Don't miss these free opportunities. Offer starts 3rd August till 14th August 2026 at the main Abuad Multisystem Hospital only. Free consultation and screening, plus free transportation. Thank you, Abuad Multisystem Hospital, and many thanks to Are Afe Babalola for this kind gesture. Announcer, Chief Administrative Officer, Abuad Multisystem Hospital, Adoekiti.

Ojú rẹ̀ bá ti rí, kò fara mọ́ orí bọ̀ ọdún ẹ̀yá dùn lásìkò ọba rẹ̀ àti tó yan ọ̀yan rán. Ẹ̀jẹ̀ kábíyèsí ìlú Fábílọ́yè, ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò, Àjílúyè Ẹ̀kọ́, Adégbémiró Kẹta, Oṣù Kẹjọ, ọdún ẹ̀yá, Sàmójú, Kedere, Eniàyè, Ìbámu, Pẹ̀lú, Ìṣẹ̀ṣẹ̀rí, Arúlù Ọ̀dá, Bábárì rẹ̀, Ayẹyẹ, ọdún aláwùjọ, Ìjọ Ìṣẹ́gun Tuesday, Alẹ́jọ́ Kẹrin, Oṣù Kẹjọ, níbi kìí kètekété yan, Aláò

0: te pataki yi o
1: ni paoro ile epo to wa ni eleyowo airport junction
0: akure owo express road
1: former emirate filling station
0: awon fi asiko yi so fun gbogbo eniyan wi pe
1: ile epo yi ti yi pada
0: o si ti diti gida fm ti pe ti pe o
1: ti won si tin sise lo nbe
0: koda ti won ti satuse si taste ara won
1: authentic document si ti wa lowo e latodo lori ebi ade labu to nibe
0: wa yi o
1: mr kiduro gida fm
0: lo ni be bayi o
1: oruko re na le si ma ri nbe
0: enikan kan ba wa mu enikeni wa be
1: wi pe won fe
0: Iroma ni o, e mama daru eni be lon o, ke ma ba fo wo yin shofo.
1: Tori bi igba ti won ko fe lu yin ni gibiti ni sa.
0: Won ti ta ti pe ti pe o se ti wa ni akoso owo eni to ra.
1: Bi e ba wa ni ohunkohun lati so npa e.
0: E lo si court lati fi ofi gbe.
1: Tori ofi orile ede yi.
0: O fa yi gba pe kenikeni o kan dede lo ma rin kolokolo.
1: Bi se ase ma se lori property elomi rara.
0: To
1: Dayo Adelabu to je olori ebi Adelabu.
0: Ini olukede.
1: E ma je kenikeni o puro fun yin pe won fe ta ile epo yi o.
0: Ebi Adelabu ki se ku kon re omo meji rara
1: kai ma fori oka omu
0: shine your eyes laju e
2: ah o ma se ile ijeniya
3: o ma se o iku pagbe bi eni ti o daro
4: iku paluko bi eni ti o kosun
3: iku yi lo papa wa mu iya wa lo let mrs cecilia mojisola osuma
4: mama lo 90 years layo ose atese yi
3: iku to wa wole mu mama wa lo laarin wa o
4: eyi lo mu ki
3: gbogbo ebi ati idile osumo ati
4: obadami lola
3: fin kede eto
4: ase kagba ayeye eto isiku mama wa
5: wednesday 5th august
3: 2026 ni jijo ajabu e
4: mama
3: kakakiri ilu
4: owo made
3: lago mewa owuro 10 a.m.
4: ni number 9
3: awu ajoye street
4: Obawadi ni
3: 7th of August 2026
4: ni awo lo gbe ara mama
3: ni ile igboku si St. Louis Catholic Hospital
4: Owo.
3: Lo si ile won
4: to wa ni
3: Agunka Oke Ogun
4: Owo.
3: Lago mewa owuro
4: lojo yi bakan na ni
3: ayeye
4: asale orin isi
3: idagbere orin onigbagbo
4: Christian Waking
3: lago meta irole 3 p.m.
4: Obawadi ni
3: on the 8th August 2026
4: eto isin siku
3: ni ile ijo
4: Salvation Army Corps
3: isa ipin Owo
4: ni ago mewa owuro
3: 10 a.m.
4: titi leyin yi
3: ni awo
4: lo si
3: mama si ibi ikeyin
4: ayeye weje wemu ati
3: gbigba alejo
4: ohun ijo eni omo si
3: papa isere
4: ile iwe adedewe
3: nursery and primary school
4: oke ogun owo
3: omalugboroko naisa
4: omalugboroko
3: adagun yoyo
4: omalugboroko yerumeyu
3: agbara ogboroko
4: ogboro ne paroko si akinlabi
3: akinlabi run muche omuche koko che
4: aya malupeme
3: ajodan agbosanra
4: aya malupeme
3: dupeme naja
4: aya malupeme
3: omachugbe cha yoro
4: aya malupeme
3: apagbo
4: weru
3: mabuhun je
4: oma erewa yinda
3: omalurere awodu rara
4: okan baba ti wa okan baba ti wa
3: okan ki baba ti wa
4: omu popo male rebe
3: mo aki
4: olofe deji oko un
3: o ma jingbe dale ya
4: o ma ruwo do fe lasi
3: o ma ma icha de gbele sogode gbe wa
4: o ma le petesi yogun le ya ewo
3: pe mu lere ma ja re o
4: alawo re be ti ye
3: pe mu gba te
4: dagode o
3: odigo mu oja
4: ti waju esan
3: eni esan
4: o ma ma ma sun gbagbe gegede
3: omo
4: omo turi toko
3: emi
4: aya
3: omo
4: Mrs. Olayinka aya James ibidapo otuma jobe
3: o won fi
4: do baun mu oku
3: iyoko un
4: kede o
6: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026 with the theme Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Olaleko Fadolopo, FRPA, Director General.
7: Ti Jesu ni ijo Essence Africa ni le pa ikari akoko ti pe ogun odun ti o bere gbogbo eyan e je ka lo dawo ijunu fun onibu ore
8: everybody e wa ba mi
7: lojo keje osu kejo 2006 lodun na fi di isojo ori oke taku ti Jesu lele
8: ti o si nwaye ni ojo meta akoko ti o bere osu lati odun na
7: ti olorun si ti ran yi leyin pelu ise ami ati iyanu
8: ti wa pe ogun odun ti afurugbi ti furugbi orere ni Essence African Church le pa ikari akoko
7: ti rugbi na si so opolopo eso orere
8: ti ile na si mu asukun re jade wa
7: gbogbo eyan je ka lo si da eyo ogun odun idasile ori oke taku ti Jesu ni Essence African Church le pa ikari akoko
8: ti yo bere ni Monday 3rd Wednesday 5th August 2026
7: ago mesan aro ni ori oke taku ti Jesu yo ma bere
8: ile akori ti a pe ni
7: dupe lowo olorun nitori o je olooto
8: God for his faithfulness.
7: Psalm 106 verse 1. àwọn oníṣọjí ti a máa bá pàdé
5: ni venerable va ọpàlẹyẹ
7: venerable ao olùṣàkẹ
5: venerable julius
7: a adéyẹmọ
5: àti ọpọ ìránṣẹ ọlọrun mìíràn
7: wọn bá jésù pàdé níbi ayẹyẹ ogún ọdún yìí
5: kí a sì dá ìkógun rẹ padà fún ọ lórúkọ jésù
7: right reverend job ibadan jp
5: bíṣọ́ọ̀bù ilé àkọ́kọ́ ni olùgbàlejò àgbà
7: venerable ja adéyẹmọ ni olùkéde lórúkọ ìgbìmọ̀ àjọ̀dún.
9: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
10: Abba ajo oko ti ibo ni nipa 24/7 Abba Mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ kòrí abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
11: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight. Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
12: Communications tún bọ̀ nára yọ. Odún ni wọ́n kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ń bẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀ǹpútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀ǹpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí rà.
13: The Latter-day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí. Àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tá a mú ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí Ọlọ́run á rìn pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀ ìwòsàn ìdáǹde ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olusanji Oluyori, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Grand tìjọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó o wá kópa nítorí Jésù dúró dì ọ́.
14: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
15: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà. lọ́jàre.
16: Kí ló ṣẹlẹ̀?
15: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
17: Ní tòótọ́.
15: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
17: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
16: Èwo ló tún jẹ́ CDK báyìí?
17: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
15: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
17: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
15: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
17: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
18: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
19: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

Adájọ́ Mátàsé Asọ̀rọ̀máyẹ̀ ọjọ́ tí irú wọn bá sọnù ọjọ́ gangan làwa wọn rí ìwé yìí jẹjọ́ kọ́ yìí tàǹdágbére wípé yóò tún di jọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá láàrin a mà dúpẹ́ fọlọ́run ọba dẹ́dà wípé a lọ a sì tún ti padà dé láyọ̀ àti àlàáfíà kí n tún máa kíyé káàbọ̀ sórí ètò fún tọ́jọ́ ti tòní ètò èdè Yorùbá láàrin tá a ti máa ń ka onírúurú ìwé ìtàn Yorùbá àwọn ìwé tó dùn tó sì láàrin dáadáa ṣẹ́ ẹ̀ gbàgbé wípé inú ìwé àdìtú olódùmarè láti ọwọ́ alàgbàdì òfágúnwà inú ìwé ọ̀nà aláṣìwà aṣìwà lórí keje ìwé yìí orí keje tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ìgbéyàwó àdìtú olódùmarè ṣẹ́ ẹ̀ gbàgbé wípé níjẹjọ ọba òkónkó ti ní kí wọ́n lọ mú alábàápàdé tóun àti ìyàwó rẹ̀ jọjọ́ ń ṣe wọléwọ̀de èyàn ẹ̀sán ń bọ̀ ọba ti ní kí wọ́n lọ mú un wá ìjẹ́ ọwọ́ yóò padà wá ti alábàápàdé àti ẹ̀sán ń bọ̀ ìyàwó ọba ẹ̀yin ò ṣe wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé nǹkan ká tún jọ jẹ̀gbádùn ètò èdè Yorùbá láàrin fún

0: tí orí ibùsùn mi rí. Ó mọ ọ̀rọ̀ tí máa sọ létí mi lemọ́lemọ́ nígbà gbogbo. Ọlọ́lá ló ní ọ́. A ní láti bọ̀wọ̀ fún Ọlọ́lá. Ọmọ ọkùnrin yìí ní aláìṣẹ́ kí wọ́n tó lé e jáde o. Tèmi máa dọwọ́ rẹ o.
1: Ó bó sẹ́kún. Omi bọ́ lójú ọba pàápàá. Ọ̀rọ̀ tí ó sì sọ ni èyí.
2: Ẹ̀sánbọ̀, láti òní lọ, mo yọ̀ǹda fún ọ kí o jáde ní ààfin yìí, kí o wá alábàápàdé yìí lọ. Bí o bá rí i, mo fẹ́ kí o fẹ́ kí o fi ṣe ọkọ rẹ. Ṣùgbọ́n kẹ́ wá kí mi ní ààfin yìí, kí n náwó ìgbéyàwó fún yín. Ẹ̀yin ẹ̀ṣọ́, ẹ wọlé kí ẹ gbé àpótí aṣọ jáde, ẹ kó o fún Ẹ̀sánbọ̀. Ẹ wọlé kí ẹ gbé owó fún un tí yóò tó fún ìrìn àjò yìí. Ìwọ Ẹ̀sánbọ̀, lọ́wẹ̀, fi nǹkan para, kún àtíkè, ṣe ìtọ́jú ọwọ́, ṣe ìtọ́jú ẹsẹ̀, jáde bí ìyàwó ẹni pàtàkì, jẹun dáadáa, mú ìránṣẹ́kùnrin lẹ́yìn, mú ìránṣẹ́bìnrin lọ́wọ́, kí ẹ wá ọkùnrin náà lọ.
1: Ọ̀rọ̀ tí ọba yìí wá sọ ti dùn mọ́ Ẹ̀sánbọ̀ nínú ju ohun tí ó lè fi ẹnu sọ. Lọ́nà kínní, kò sọ pé òun tún máa fẹ́ ẹ mọ́. Ó fi sílẹ̀ bí ó bá fẹ́ kí ó lọ fẹ́ ẹni tí ó wù ú. Alábàápàdé sì ti wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ púpọ̀ rí. Àìlefẹ́ ara wọn kò ju ti ọba tí àwọn méjèèjì ń rò lọ. Ó wá kọ àti rí alábàápàdé. Owó tí ọba gbé fún Ẹ̀sánbọ̀ láti fi wá a lọ kò dín ní àpò mẹ́wàá. Ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ lé e kí wọ́n jọ máa wá a. Wọ́n wá a fún odidi ọdún kan, wọn kò rí i. Gbogbo ẹni tí wọ́n bá sì ti rí, tí wọ́n ṣe ìwádìí lọ́wọ́ rẹ̀, àpèjúwe tí wọ́n ṣe ni pé ó ti kú. Ẹnìkan tí wá rí wọn gbẹ̀yìn ni ó ba gbogbo nǹkan náà jẹ́. Ó ṣe ìbéèrè púpọ̀ nípa alábàápàdé tí ó fi hàn gbangba pé ó mọ̀. Òun ló tilẹ̀ dárúkọ rẹ̀ kí wọ́n tó dá a. Ó ní, ṣé ẹni tí wọ́n ń pè ní alábàápàdé ni? Wọ́n ní Hain. Ó ní ó dùn púpọ̀ pé ó ti kú. Ẹkún ni Ẹ̀sánbọ̀ bú sí. Wọ́n bá padà, wọ́n ń bọ̀ ní ilé. Mọ́tò ni ọba gbé fún wọn tí wọ́n ń gbé kiri. Ibi tí wọ́n sì ti ń gbọ́ ti kó alábàápàdé yìí jìnà púpọ̀. Ìrìn ọjọ́ márùn-ún dáadáa sí ìlú ọba Òkónkó ni. Ní ọjọ́ kẹta tí wọ́n ti ń padà bọ̀, tí wọ́n dé ìlú kan, ilé ni wọ́n tọrọ wọ̀ tí wọ́n sùn sí. Kò sí ilé èrò tí ènìyàn lè ti sùn. Ìgbà tí ó tó bíi agogo mẹ́jọ alẹ́ tí ariwo déédé sọ ní àgbàlá ilé tí wọ́n dé sí pé ẹnìkan dákú. Gbogbo ènìyàn bá dà gìrì lọ. Ẹ̀sánbọ̀ náà lọ. Ìgbà tí wọ́n sì dé àgbàlá tí ariwo ti ta yìí, wọ́n rí ọkùnrin náà báyìí tí wọ́n ń pè é, tí wọ́n ń fẹ́, tí wọ́n ní. Pàdé, pàdé, pàdé. Kò yí ẹnikẹ́ni ẹni tí pàdé yìí jẹ́, nítorí àìsàn tí ó ti dé sí i. Ó ti rù, ó ti gbẹ bí ẹja pálapàla. Ẹ̀sánbọ̀ náà yọjú wo ẹni náà. Ó sá padà. Ibi tí onílé náà ti wá ń ṣe àlàyé fún wọn nípa àìsàn tí ó dé sí ọkùnrin yìí ló ti dárúkọ rẹ̀ tán pé alábàápàdé ni, tí ó sì ṣe àpèjúwe rẹ̀ tí ó ṣe dé ibi orúkọ Ẹ̀sánbọ̀ tí kò kúrò lẹ́nu ọkùnrin náà títí ó fi dákú yìí. Wọ́n ṣá pé ó jí. Ìgbà tí ó ṣe, Ẹ̀sánbọ̀ tún lọ wo ọkùnrin náà dáadáa. Lóòótọ́, alábàápàdé ni. Ó bá pè é, ó ní, alábàápàdé. Ọ̀rọ̀ yìí ta sí alábàápàdé létí geere. Ó wo òkè. Ẹ̀sánbọ̀ ni. Èmi Ẹ̀sánbọ̀ ni. Gàù ni alábàápàdé ṣe gántágántá dìde. Ẹsẹ̀ rẹ̀ kò rán ilẹ̀ jù bẹ́ẹ̀ lọ mọ́. Bẹ́ẹ̀ ni, ó gbé ọwọ́ rẹ̀ tínrín tí kò ní ẹran mọ́ kọrun Ẹ̀sánbọ̀. Omi bọ́ lójú àwọn méjèèjì. Wéré, Ẹ̀sánbọ̀ ti lọ wá àwọn dókítà pàtàkì. Ní ọ̀sẹ̀ kan, ara pàdé ti gbọ̀nù. Ìgbà tí ó máa tó ọ̀sẹ̀ méjì, ó ti di bíi ti àtijọ́. Ìyàlẹ́nu ló wá jẹ́ fún un nígbà tí Ẹ̀sán wí fún un pé ó ní láti fi ojú kan ọba Òkónkó. Kí a má ṣáà fàágùn lọ bí ilẹ̀ bí ẹní. alabapade ati esanbo fe ara won oba okunko fun won ni owo repete alabapade tun bere owo sise owo nbisi onbisi onbisi to be ti o fi je pe iba die ni oba papa fi ni owo ju won lo e o ri nisisin yi pe gege bi mo ti so ni ibere ohun gbogbo lo ni esan bi alabapade ti se ara re nipa iyawo oba lo je ki o di eni ti o fe iyawo na gbeyin ohun lo tu so aye re di daada

0: mi apẹrẹ bàǹbà lọ́ba ní bí ẹrù rírù. Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery. Evergreen mà lọ̀gá o, àwọn làgbà. For quality, standard, impressive, affordable and incontestable stationery. Láwọn bí drawing book, exercise book, biro, pencil, diary, ruler, calculator, eraser, A4 paper, blackboard, whiteboard, agogo àti bíbélì pẹ̀lú àwọn laminating and duplicating material. Oye ẹsẹ̀ rà lẹ́yọ ni. Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sì dọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tipa tipa tàbí trailer. Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé. Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o. Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road, opposite Stadium Junction gangan Lápẹ̀. Telephone 08165316655. Oye ìpè kí n gbọ́. Evergreen.
1: Ó lágbára gidi lóòótọ́, kò sí nǹkan tí kò ní ẹ̀sán. Ẹ̀sán ìwà rere sì ti ṣe bẹ́ẹ̀, ó ti dé bá alábàápàdé báyìí. Báyìí la ṣe tá a parí orí keje ìwé yìí, orí keje tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ìgbéyàwó Àdètú Olódùmarè. Lágbára adẹ́dàá tó bá dijọ́ mẹ́jọ, a ó máa rí kọjá lọ sí orí kẹjọ ìwé yìí, orí kẹjọ tí àkọlé rẹ̀ ń jẹ́ ọjọ́ kejì nínú ilé mọ́gàjì ẹnudùnjọyọ̀. Ìyókù yóò tún dijọ́ mẹ́jọ nù o, nínú ìwé Àdètú Olódùmarè láti ọwọ́ alàgbàdì Òfágúnwà. Lórúkọ ẹnì kejì mi tájọ mẹ́tòtò ní wá sí ti ìgbọ̀nyìn Adégbóyèga Àlàní. Ó ní èmi Adéwálé Abdulrahman, ó ní mo fi ń kí yín kú ìsinmi òní, ẹ sì kú ìmúra iṣẹ́ tọ́lá. A tún máa bára wa pàdé nígbà tí yóò bá dijọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá lárinrin. Ó dìgbà.

0: kọ́dé bàbá òkè ògùn
1: ògbólògbó àgbà ọdẹ abàgọ tiẹ̀ mi
0: lọ́wọ́ adàgọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀
1: tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo
0: bí kẹ́dọ̀ máa mú àmúgbó rere
1: kábà ní bẹ́lọ̀ lórí àwọn ojú ọlọ́run
0: ni ayé pọn omi burúkú sí nínú
1: kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú
0: bàbá òkè ògùn
1: àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò
0: bàbá òkè ògùn lẹni náà
1: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
0: ọdẹ ìjùsà
1: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
0: wọn náà gbéra ńlẹ̀
1: mọ́tàgúlú túkú
0: bàbá òkè ògùn
1: àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
0: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifóònù. 08 24 91 36 69
1: bàbá òkè ògùn
0: àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di fi

0: ni ojo Sunday ojo keji osu kejo odun 2026 ikoni adabala wa ni laramo kini lu akura ni pele ondo onile yes of onile keji wi pe eto ti gbogbo yin ni fe si to ti gori ategun
1: aye toto aye toto
0: loruko awon alase ikoni adabate ti lanfani ati gbo wa e
1: lati fomo esenso
0: loruko nigba wa eto e baba oke ogun agbalagba ode onisegun bile
1: aye ta wa yi o aye aye ogun
0: number 4 dudu yemi lane opposite o emekun grammar school lakure nbi ni won wa o nbi ti won tin deni la npe ni ide nbi ti won tin tuni sile la npe ni today today konso to ku laye la ako e number 4 dudu yemi lane opposite o emekun grammar school lakure lodo baba oke ogun ni e wa je nso fun yin o baba oke ogun o l'office lona meji o ko si si arole baba oke ogun kankan o number 4 dudu yemi lane opposite o emekun grammar school lakure l'office won te ba debe ti won ni won si nle a je wi pe won ya lo soke ogun lona nilu seyin oru omo ebedi lati lo wa ewe ategbo se mo yi pe olodun fi ewe ategbo jinki won loke ogun ode si ni won fun rara won ni won mu oko atada ato awon omo won ni won wo gbowoju lati lo wa ojulowo ewe ategbo lati wa fi ma da awon eyan lohun nilu akure ta wa
1: aye aye aye aye aye aye
0: ebi kibi te ba tin bo te ba ti wo lo akure so yi pe number 4 dudu yemi lane opposite to emekun grammar school le lo o tabi ke pe won sori ero bani soro ti mo fe pe yi e mu takada ati gege eko number sile a refun ta le meji o olohun to ti lo won fo ni pojipo eda asiko ti e na lo to e to lenu ope ise ki lo nse aye ti fe di olowo opate ota aisan lo nse ni tosan toru ni wahala idamu kan laye gbe si ohun waju ni won gbe apere si waju elomi won si ni omo ponmi si ile aye ta wa e sugbon to ba ja to omo na iwo la le iwa fun po nba me pade mo ki oku orire o mo number e ko ko le ko si pe won kejo ni gbolohun oro to o le ba yan so lo beleduma ri so lodo baba oke ogun agbalagba ode onisegun bele o number won re o 080-2491-3669 number baba oke ogun agbalagba ode onisegun bile nu ode ni won o ode diran ni won toruko de ni baba baba won ode ni baba to bi won ode si la won na ko to de wi pe awon ruwani ya pe won wi pe kun lo ma lo ewe ategbo fopolopo yin a si dupe o lati jo ti baba oke ogun ti wo lo akure nbi eye nke bi eye kun ke bi eko me yan fo nbi o me yan si ntuba o si ntuse o number won nu e je ndoke lohun mo n pada abo isola akereme o lekin ka lo ko mi o eku kale
2: awon ma se fan so wa ni aye wa awon la la fi
3: ode baba oke ogun
4: ogologo agba ode abago ti emi
3: to wa dagbo jimi onisegun ibile
4: to nlo ewe ategbo fi so ma dari hunun loore fi tu won kale kuro ninu ogun aye gbogbo
3: bi kedo ma mu abugbo rere
4: ka ba ni belon lori awon oju olohun
3: ni aye pon omi buruku si ninu
4: kokun elena ma ko ni loju
3: baba oke ogun
4: agboje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare ewe ategbo
3: baba oke ogun leni na
4: agode ni baba to de gbo titi sawo bolu gbose
3: ode ijusa
4: pade olubike ijosi lo fi nsin gbere orire fun teru tomo
3: won na gbera nle
4: mata gulutuku
3: baba oke ogun
4: agbode onisegun ibile ni omo tolorun
3: anfani wa feyin te ba fe foju ni ju pelu won nilu akure
5: telephone 08024913669
4: baba oke ogun
3: agbalagba ode onisegun ibile to gbo na jajaja
5: mo ki gbogbo eti to n gbo mi gbogbo owo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akure ma bo wa si number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero banisoro mi re 08024913669 84 91 36 69 08 84 91 36 69. Alaafia ara wo ni di fiafia.
0: Ẹjẹ́ àṣe bẹ́ẹ̀ ká ṣàlàyé ọ̀rọ̀ ká sí pẹ́lẹ́ ọ̀rọ̀ síra wa létí lálẹ́ ètè ní ká gbára wọn á mọ̀ràn kan àbómi. Bóyá ló mọ̀ wípé ipò ẹ̀yìn tó wà yìí nítorí pé ọ̀ jáde sọ̀rọ̀ ara rẹ̀ ló fà á. Ayé ò fẹ́ kó o jẹ débi pé ó gbẹ́kùn bọ́ tapo oyó. Wo ẹni tí a bá tẹni jẹ́ òun o mọ́ lajúlẹ̀ wọ́n jù wọ́n bá ti ẹ jẹ́ ni o. Káyé àbá bínú èèyàn kì í ṣe dandan kí èèyàn ṣẹ̀wọ̀n ọwọ́ wípé sọ nìkan ni ó ti ṣẹ̀wọ̀n náà ni. Lójú ẹ máa ṣàlàyé fún ọ wípé kò sẹ́ni tá a lè gbọ́kànlé o. Ikọ̀ ẹ̀yìn tó wà ẹ̀ bọ́yá lọ mọ̀ wípé àfọ́fà rẹ ni kì í ṣe kádàrá Ọlọ́run nínú ayé rẹ. Ọlọ́run ti dá wa sáyé ó ti dà wá sókè pẹ̀ntá dà á fọwọ́ ara wa fà á wàá gbàdúrà sí. Ilé ayé tá a wá yìí àwa sáré èje àwa gbìyànjú àwa làkàkà ń bẹ̀ ni o. Ó kù bí kálukú ṣe lè gbìyànjú tó jẹ́ sọ àpẹẹrẹ ìgbìyànjú nínú ayé tó fi mọ̀ pé ìgbìyànjú ò ní gbélẹ̀ nínú ayé ẹ̀dá. Ìwọ lọ dákọ sọ́nà méjì fìkánlẹ̀ nínú igbó máa mójútó kan tó bá dàsìkò kórè èwo ló kéré nínú méjèèjì. Àwọn òbí wa ń gbà kan wọ́n gbìyànjú lórí ọmọ ló jẹ́ káwúrú wa náà ò rí báyìí. Òbí ti gbìyànjú lórí rẹ ẹni tó kù ni pé kíwọ náà ó gbìyànjú lórí ọmọ. Táwọn òbí wa bá bímọ ń gbà kan wọ́n pe kinní kan ní ẹsẹ̀ ìtayé wọ́n lọ rìn wò ìpamọ́ tá a bí àwọn ọ̀fẹ́ kó ní sòrò wọn ọ̀fẹ́ kó ní dààmú. Iṣẹ́ wo ni ó ṣe kí ni kó ṣe ìgbésẹ̀ wo lọ́yẹ kán ó gbé wọ́n wàá sọ fún ẹ wípé ọmọ tẹ́ bí olókìkí ọmọ ni ẹ mú kó lákàtà bí tẹ́ wà ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà sọ wípé ẹ má jẹ́ ò gbá bí òbí ẹ̀ ẹ lọ fi sílùú mi ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn fi là ni wọn fi lù. Ṣùgbọ́n wàá tòní kò sí ntọ́kàn wá ń bi ọmọ kó jábele kálukú ní ṣe ti ẹni wò ó. Ọ̀pọ̀lọpọ̀ òbí mi tó bá di lálẹ́ yóò sunkún. Ọmọ tó bá dá lọ́mọ wa yìí tó bá kù díẹ̀ káàtó ó kú tẹ́ni ọ́ dábí nìkan ṣo. Bàbá sọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu á nìyàn ọmọ wa lẹ Yorùbá ni torí pé Bọ́lá Ahmed Tinubu ọyàn wọ́n tọ́ ọyàn ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀daràn tí wọ́n yí ọmọ gànfẹ́ sí rí ọ̀pọ̀lọpọ̀ lúlá àkótá wà ipa lọ́pọ̀lọpọ̀ ńbẹ̀ òbí wọn ló ti wá o. A gbìyànjú lórí ọmọ ká bàbá níṣòro alẹ́ là á fi ń ké. Nọmba 4 Dúdú Yemi Lane opposite to Emekun Grammar School Lákùrẹ́ ni bàbá òkè ogun àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ wà. Ọkùnrin gidi bá jí láàárọ̀ tó bá gbéra ó yẹ kí gbogbo ara ó nà ni. Ká jí láàárọ̀ ká ti mẹ́sẹ̀ lélẹ̀ kó dogun kódà àsìkò tó yẹ kí ọkùnrin gidi ó wọlé láti ṣẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ kọ́ wa máa di storyteller kọ́ máa sọ tàǹgbà náà kì í ṣe tọ́ da o. Bọ́ẹ̀lẹ̀ mọ̀ páwọn ọmọ tá à ń fẹ́ tẹ́jẹ́yàwó wa ní ìsìn lásìkò yìí wọ́n nílò tíbí dáadáa ṣùgbọ́n ẹlòmíràn máa pìtẹ̀ lọ́mọ sọ story ni. Táà lọ́kọ̀ bó bọ̀ ọ bọ̀ kò bọ̀ ọ lọ lè bọ gba abẹ́rẹ́ lòkùn sọ̀rọ̀ gba abẹ́rẹ́ lòkùn là ń sọ ni. Nọ́mbà tẹ́ lé pé bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó mójú ewé àtegbò débi kí ńlá sí. Nọ́mbà 4 Òdúdú Yemi Lane opposite Emekun Grammar School Lákùrẹ́ ni wọ́n wà 08024-91-36-69 08024-91-36-69 ẹ jẹ́ ní dókè lọ́mú ń padà bọ̀. ẹkú kalẹ.
2: Káwọn máa ṣe fàìsàn ọmọ ẹ̀ ní ayé wa o, káwọn lọ́la fi hàn ìyẹn ló dára jù.
4: Ó dé bàbá òkè ògùn. Ògbólógbòó àgbà ọdẹ abàgọ̀ ti ẹ̀mí. Lọ́wọ́ adágọ̀ jìnì oníṣègùn ìbílẹ̀. Tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo. Bí ìkẹ́dọ̀ máa mú àmúgbó rere. Kábàánì bẹ́lọ̀n lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú. Kókó ẹlẹ́nà máa kọ́ ni lójú. Bàbá òkè ògùn. Àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò. Bàbá òkè ògùn lẹni náà. Àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe. Ọdẹ ìjùsà. Pàdé olúbíkì ìjọsí ló fi ń sí gbẹ́rí oríire fún tẹrú tọmọ. Wọ́n náà gbéra ńlẹ̀. Mọ́ta gúlú túkú. Bàbá òkè ògùn. Àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀. Àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́.
6: Tẹlifóònù. 08 24 91 36 69.
4: Bàbá òkè ògùn. Àgbàlagbọ̀ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbọ́ná jajaja.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi. Gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́. Máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yomi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 08 24 91 36 69. 08 24 91 36 69. Àlàáfíà ara wo ni di fíafíà.

0: ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ òní ọmọ nàìjíríà arábìnrin kan bẹ fún mi láyọ̀ orílẹ̀-èdè libya ló fi ṣe bùgbé ṣùgbọ́n tó bá wá sórílẹ̀-èdè nàìjíríà ìlú àkúrẹ́ nípínlẹ̀ ondo ọmọ bíbí ibẹ̀ níbẹ̀ ló kọ́lé sí ibẹ̀ ní gbé ọwọ́ alọ́rẹ́ kan esther tí fún mi láyọ̀ bá wá sí nàìjíríà tí bá bẹ̀rẹ̀ sí náwó báyìí bí ẹlẹ́dà nítòkan ni esther ọ̀rẹ́ rẹ̀ wá pè pé ọ̀rẹ́ mi fàṣírí ọ̀la rẹ̀ hàn mí ìyá ń dà wá ń bì í business wo ló ń ṣe ní libya tó ń bi owó báyìí ńbẹ ló ti sọ wípé òun ọjà fún mi láyọ̀ tán ọwọ́ sọ fún mi láyọ̀ pé àkọ́bí rẹ̀ àṣàkẹ́ ọ̀dà fi lé mi lọ kí n máa mú lọ gbàtí ọbẹ̀ tọ́dún méjì mẹ́ta òun yẹn lọ́hùn ìwọ̀gùn ti kọ́lé àṣàkẹ́ ò ti bọ̀ fowó ránṣẹ́ láti kọ́lé tí wọn náà mọ̀ fẹ́lá tó mọ̀ ṣe bí ọmọ olónìí bẹ́ẹ̀sì àṣẹ gbanú o ló bá fi àṣàkẹ́ àkọ́bí rẹ̀ ẹ̀ẹ́sì àṣìrí ọmọ mẹ́ta ló bí ọkùnrin méjì àṣàkẹ́ àkọ́bí tó jóbe ó fún fún mi láyọ̀ wọn kọrí sílẹ̀ libya ọmọ nàìjíríà odidi ọ̀sẹ̀ kan tí wọ́n dé libya àṣàkẹ́ wà pẹ̀lú fún mi láyọ̀ ńgbà tó pé odidi ọ̀sẹ̀ kan gbáko làṣàkẹ́ já fún mi láyọ̀ tán wípé ọmọ tó ṣẹlẹ̀ báyìí kàṣá báyìí kàwòdì ọ̀dọ́ ọkùnrin lọ́mọ wà o ẹ̀ ti mọ̀ rúù sẹ́hun ṣùgbọ́n ń tó wá bani lọ́kàn jẹ́ ni wípé láti ìgbà tí àṣàkẹ́ ti wà lọ́dọ̀ arákùnrin àràbò kan tó fún tóun kàn bá alájọṣepọ̀ sá fún mi láyọ̀ ní ń gbowó ọdún kìíní àló ọdún kejì ọmọ nàìjíríà lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ ni fún mi láyọ̀ olo ni àṣàkẹ́ lóyún fún àràbò yìí ó sì bímọ ìyá bẹ̀rẹ̀ sí di àṣàkẹ́ lọ́dọ̀ àràbò yìí débi wípé kò sí kọ́bọ̀ fún mi láyọ̀ ní ń gbowó wọ́n sì ti gba fóònù lọ́wọ́ ẹ̀ kọ́dà kọ́mọ nọ́mbà àyá ẹ̀ lórí láti pè kò lásẹ̀ sí síyá ẹ̀ fún mi láyọ̀ nìkan ni ń bá esther sọ̀rọ̀ alásàkẹ́ wà dáadáa nítorí wá wíkọ̀ yìí ṣàn pósìtì esther ọjọ́ kan bí aláǹgbà bára gẹ́gẹ́ bá àṣàkẹ́ ṣe sọ à ń jíwọ́ ọkùnrin tó wà lọ́dọ̀ ẹ̀ mú àṣàkẹ́ gbé ọmọ jùlẹ̀ ọ sá wá sí nàìjíríà àṣàkẹ́ ò mọ̀ wọ́bọ̀ ẹ wá dúró kí ni tó wá ṣẹlẹ̀ tẹ́ fi ń láǹfààní àti gbé ìṣẹ̀lẹ̀ kò jó oṣù kẹrin lọ tí àṣàkẹ́ dé nàìjíríà àṣàkẹ́ bẹ̀rẹ̀ sí rù gbẹ ó bẹ̀rẹ̀ sí sàárẹ̀ kò sílé ìwòsàn tí wọn ò dé mú àṣàkẹ́ lọ wọ́n ṣe test lọ́tún lọ́sì wọ́n ṣe tọ́jú ẹ̀ owó tẹ́lọ́ àìsàn ọ̀tán kù ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan ti júwe fún wọn pé à ń gbúrò ẹni báyìí báyìí lọ bẹ́ẹ̀ ńgbà tí wọ́n dọ́dọ̀ bàbá kí ni wọ́n sọ fún wọn wọ́n jẹ́ òye wípé ìrìn àjò tásàkẹ́rìn lọ bẹ́ẹ̀ ló ti gbé jombo bẹ́ẹ̀ ló ti kàdánwò tí ń bá yìí yóò àdúpẹ́ o bàbá òkè ògùn àgbàlagbà òde oníṣègùn ìbílẹ̀ ọlọ́run tí ń bá yín ṣe kò ní kọ̀ fún yín o àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ bọ́lá ń ṣe pẹ̀lú yín gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá là ọlọ́run ò ní fi sílẹ̀ o wọ́n kan tí wọ́n ní kí wọ́n ṣe táàyè ọ̀gbà wa láàyè láti sọ lórí àtẹ́gùn gẹ́gẹ́ bí ìlànà gbé iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ ó gbìyànjú fún mi esther bẹ̀rẹ̀ sí í ké ẹ̀ mọ́jọ́ ń wo fojú sunkún ọmọ obìnrin kò sótò ń bí rèé làbí ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ẹ mọ́jú tó ọmọ yín o kò sẹ́yìn tó ṣe é fọmọ tó o ẹ mọ́ nígbàgbọ́ nú ẹnìkan wípé lágbájá ni ò lè ṣe ọ́ fún mi láyọ̀ ń bẹ lórílẹ̀‐èdè àràbò ní libya lọ́hùn kò gbé kọ́ esther mọ́ ó tiẹ̀ ti fi sí blacklist ọmọ nàìjíríà ó ti ṣe àṣàkẹ́ sí báṣìbò ó gbowó orí ẹ̀ bá a ṣe ń ṣètò ẹ̀ àṣàkẹ́ ti lálàáfíà o ọlọ́run ti dá àlàáfíà padà sára rẹ̀ ni mo fi máa ń sọ fún yín pé wí àtegbò elédùmarè lọ́sẹ̀dá ẹ̀ fún ìwúlò àwọn ọmọ èèyàn ni fún ìmúláradá àti ìwà lálàáfíà wa ni ẹ kọ́kọ́ wo mẹ́rẹ̀kù tí ń bẹ lára ewé àwa mí tútù sínú àmì gbígbóná jáde ewé mí gbígbóná sínú òun mí tútù síta fún ìgbàsára àwọn ọmọ ènìyàn ewé ń gbìyànjú àti gbé ayé fáwọn ọmọ èèyàn mẹ́rẹ̀kù àkọ́kọ́ nu káwa tó mú sọ̀rọ̀ nípa pé àmú ewé jágbà àti jogbo papọ̀ láti lò ó fún ìtúsílẹ̀ ọmọ ènìyàn bàbá òkè ògùn elédùmarè yọmọ tì lẹ́yìn o tàbá. ba soro npe ni to moju ewe ategun la ko ti o se meji ti jasa baba okeogun agbalagba ode onisegun bile ni number 4 duru yemi lane opposite to imekun grammar school lakure ni won wa o number 4 duru yemi lane opposite to imekun grammar school lakure nbi ero ba ni soro won re 080 2491 3669 080 2491 3669 080 2491 3669 eto te nere o omo Nigeria number ta fi pe mi boya ni se ta fe be mi ta be lems eni lo mc lo de yin o de nla ta be seun ina ju na lo electric kin ba ba tupa number tele pe mi 070 3958 2607 070 3958 2607 titi ojo mejo ta ma lanfani ati pade sola kire mi o likin ka lo ko mi o ojo mejo
1: Babo ki ogun ogologo agba ode abago ti emi to wa dago jimi onisegun ibile to nlo iwe ategbo fi so ma dari hunun loore fi tu won kale kuro ninu ogun aye gbogbo bi kedo ma mu abugo rere ka ba ni belon lori anwoju olohun ni aye pon omi buruku si ninu kokun elena ma ko ni loju babo ki ogun agboje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare iwe ategbo babo ki ogun leni na agode ni baba to de gbo titi sawo bolu gbose ode ijusa pade olubike ijosi lo fin sin gbere orire fun teru tomo won na gbera nle Kagulu tuku babo ki ogun agbode onisegun ibile ni omo ntolo anfani wa feyin te ba fe foju ni ju pelu won ni ilu akure telephone
2: 08 2491 3669
1: babo ki ogun agbalagbo ode onisegun ibile to gbona jajaja
2: mo ki gbogbo eti to n gbo mi gbogbo owo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akure ma bo wa si number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re 08 2491 3669 08 2491 3669 alaafia ara wo ni di fiafia

0: iṣẹ́ ẹ̀rí ẹni dòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhun yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ìtòrò ni? Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wòra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tí ẹ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa ma ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn 30 ìṣẹ́jú, a lè rìnrìn wákàtí kan, a lè rìnrìn 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 064 60 6419 07 064 60 6419. Àlàáfíà ara wo ní bí fi àbíà ojúbà.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Gbogbo wa là ń gbádùn àdàbà.
10: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
11: It's about to go down.
12: What?
13: Oh. My love, what happened?
12: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
13: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
12: So all those things done already there, house?
13: Abba, since last month.
12: Pastor, continue the wedding.
14: Yay! Walk on down, turn together.
13: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more. on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
4: Visit us at Danco Plaza at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
5: CityCare. Pay small, small. Live big, big.
6: Pada, ma lo si benye o. Marketing office at Abbey FM ni won wa. Number one lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adesida Road ni lu akure. Ode tu lepe marketing manager sori. 0803-041-4344. Ronke sori. 0703-529-5755. Tabi Grace sori 0803-247-4686. Ibe gangan.
7: Oh, number one.

0: obeying anger of God upon us.
1: A ò ní fẹ́ mú ìbínú Ọlọ́run wá sórí ayé wa.
0: By obeying what God has commanded us.
1: Láti tẹ̀lé ohun tí Ọlọ́run ti pa láṣẹ fún wa.
0: My prayer.
1: Àdúrà mi.
0: That all my listeners are out there.
1: Pé gbogbo àwọn tó ń gbọ́ mi níta yẹn.
0: We walk in this revelation.
1: A ó rìn nínú òmò yìí.
0: And let the will of God be done in their marriage.
1: A sì gba fi Ọlọ́run láàyè láti ṣe nínú ìdílé.
0: In Jesus' name.
1: Ní orúkọ Jésù.
0: Father, we thank you for your word that has come to us. We appreciate you because your love for us make you to give us this revelation. We pray thee that this revelation will not go in vain.
1: Amen.
0: In every home, there will be a life transformation.
1: Amen.
0: With this understanding and working upon it.
1: Amen.
0: Thank you, Lord, for the answer prayer.
1: Thank you, Jesus.
0: In Jesus' name, we have prayed.
1: Amen.
0: My name, Reverend Dr. Joshua Oladapo, and my phone number 08037453962. 08037453962.
1: Olúwa fún mi láyọ̀ Ládàpọ̀ ní orúkọ mi.
2: Olúwa yóò lo ìpè láti tan ìmọ́lẹ̀ ńlá sí ilé kálukú gbogbo wa. Orúkọ tèmi ni oníyìn rere Jésù Jìmọ̀dé Olúwa ní Sọlá rẹ̀ Olíbàlẹ̀ bàbá ẹ̀yìn rẹ̀. Títí lọ́jọ́ mẹ́jọ tá a máa fi ètò yìí ṣe fìtílà àti ó máa tọpa ẹsẹ̀ wa àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé o.
3: Títọ́ The Power of Drone lẹ́sẹ̀sẹ̀ gbọ́tọ̀ yìí ètò tí ń ṣọkàn ẹni lóore
4: tí bomirin ìgbàgbọ́ ènìyàn
3: ọjọ́ Sunday
4: aago mẹ́jọ àbọ̀
3: sí aago mẹ́sàn-án
4: ní ìkànnì àdàbà 88.9 FM.
3: Ẹ má gbàgbé
4: láti darapọ̀ mọ́ wa
3: níwòyí ọjọ́ mẹ́jọ.
4: Ètò yìí ló wáyé
3: látinú ìjọ First Baptist Church
4: òkè dọ́gbọ̀n nílùú Ọ̀wọ́.
3: Àǹfààní ń bẹ
4: láti darapọ̀ mọ́ ìjọ yìí
3: pẹ̀lú láti Sunday service
4: àti gbogbo ètò wa lọ́lọ́kan ọjọ́ kan.
3: Fáǹfààní gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kà
4: sí ìránṣẹ́ Ọlọ́run
3: Reverend Dr. Joshua
4: Oladapo
3: fún àdúrà tàbí ìmọ̀ràn
4: ẹ pẹ̀lú ní
3: 08037453962
4: lẹ́ẹ̀kan sí 08037453962.
3: Ìsọjí ọlọ́dún márùn-ún máa milẹ̀ títí 5-day prayer revival. First Baptist Church
4: òkèdọ́gbọ̀n
3: wọ́n ìwọ̀n tẹ́pẹ̀pẹ́ àdúrà ọlọ́dún márùn-ún
4: máa mi
3: ìwọ̀ wọ̀ nígbónígbó títí tí
4: gbogbo ènìyàn
3: ẹ máa bọ̀
4: àkórí ẹ̀ lápẹ̀lú
3: Mẹ́tìdà Kingdom Come
4: jẹ́ kí ìjọba rẹ̀ dé.
3: Òjọ́ pẹ́tẹ́ ti ń lọ bí ìsọjí
4: ilé máa bù ayé ọ̀ máa kà sí àrà
3: máa búyọ gọrọgọ
4: gbogbo
3: ènìyàn
4: ìjọba àlàáfíà
3: ìjọba ìgbéyàwó aláyọ̀
4: ìjọba ìrìn àjò lọ sí ìlú òyìnbó
3: ìjọba ògo
4: gbogbo ènìyàn
3: ẹ máa bọ̀
4: nínú àdúrà ọlọ́jọ́ márùn-ún yìí
3: aago márùn-ún ìrọ̀lẹ́ ni yóò máa wáyé
4: nínú ìjọ wa
3: First Baptist Church
4: òkèdọ́gbọ̀n nílùú Ọ̀wọ́
3: bẹ̀rẹ̀ láti ọjọ́ Sátidé
4: ọjọ́ kìíní oṣù kẹjọ
3: títí di ọjọ́ Wednesday
4: ọjọ́ karùn-ún oṣù kẹjọ
3: ọdún 2026
4: and experience the power of God
3: in his kingdom
4: prayer
3: power
4: presence
3: purpose
4: God
3: and the greatness of God
4: shall manifest in your life
3: Mr.
4: Reverend Dr. Joshua
3: Oladapo
4: and other anointed persons
3: Jesus, you are.

0: We are continuing today on our subject of prayer.
1: Tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa nípa àdúrà gbígbà.
0: If I regard wickedness in my heart, the Lord will not hear. Psalm 66:18.
1: Bí èmi bá gba ẹsẹ̀ láàyè nínú ọkàn mi, Olúwa kì yóò gbọ́ ohùn mi. Orin Dáfídì, 14:18.
0: Hindrances to genuine prayer are numerous, but the root of each is one and the same.
1: N tó jẹ́ okùnfà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdènà àbí ìdíwọ́ fún àdúrà tó tọ́ gbígbà pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n gbogbo àwọn ìdènà àbí ìdíwọ́ wọ̀nyí wá láti orísun kan náà tí í ṣe ìfẹ́kùfẹ́ ara.
0: Isaiah 59:2 says, "Your sins have hidden his face from you so that he does not hear."
1: Ẹ̀gbọ́n bí Isaiah, 61:2 ti wí. Ó ní ẹsẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò ní ara yín.
0: If you would pray in God's will, you must live according to his will.
1: Bí ẹnikẹ́ni yóò bá gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, òun fúnra rẹ̀ ní láti máa gbé ìgbé ayé gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run.
0: The Lord Jesus stated it this way: "If you abide in me and my words abide in you, ask whatever you wish and it will be done for you." John 15:7.
1: Ẹ̀gbọ́ bí Jésù Kristì Olúwa fúnra rẹ̀ ti wí ní Jọ́hánù 15:7, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ̀yin ó bèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe fún yín.
0: If you are in fellowship with the Lord Jesus by obeying his word, you will ask according to God's will and not your own.
1: Bí ẹnikẹ́ni inú wa bá wà ní ìdàpọ̀ pẹ̀lú Jésù Kristì Olúwa nípa ṣíṣe ìgbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀, nípa bẹ́ẹ̀ ni a ó lè bèrè gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀.
0: Self-willed people are neither abiding in Christ nor obedient to his word.
1: Àwọn tí ó ń dúró lórí ìgbé ayé tinú mi lèmi ó ṣe, ìfẹ́ tara mi lèmi ó ṣe, wọn mọ ọkàn Ọlọ́run, wọn mọ ìfẹ́ rẹ̀, nítorí náà ni wọn kì í ṣe béèrè gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run.
0: They therefore ask according to their own wishes.
1: Nítorí náà, gbogbo ìgbà tí wọ́n bá gbàdúrà, ńṣe ni wọ́n máa ń béèrè gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn ara wọn.
0: Psalm 106:13-15 describes such people who forgot his ways.
1: Ẹ̀gbọ́ bí orin Dáfídì 116:13-15 ti ṣàpèjúwe irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀.
0: They did not wait for his counsel, but plunged headlong into repeated demands from the lusts of their hearts.
1: Ó ní wọn kò dúró de ìmọ̀ràn rẹ̀, wọ́n ti gbàgbé iṣẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ nínú ọkàn wọn ní aṣálẹ̀.
0: Their so-called prayer was answered. He gave them their request, but sent leanness into their soul. Psalm 106:15.
1: Lóòótọ́ Ọlọ́run dáhùn àdúrà wọn, ṣùgbọ́n ẹ̀gbọ́ bí orin Dáfídì 116:15 ti wí. Ó ní ó fi ìfẹ́ ọkàn wọn fún wọn, ṣùgbọ́n ó sì ràn rírù sí inú ọkàn wọn pẹ̀lú.
0: Persisting in demanding our own will may be granted by the Lord, but it will be done so in his wrath and to our spiritual demise.
1: Lóòótọ́, bàbá ń fi gbogbo ìgbà ké létí Ọlọ́run tá ń gbàdúrà, tá ń béèrè fún ìfẹ́kúfẹ́ ara wa, ó léwu púpọ̀ nítorí pé Ọlọ́run a máa fi ìgbà kan dáhùn. Tí ó bá sì dáhùn, èsì ìdáhùn àdúrà tí ó wá látorí sun ìfẹ́kúfẹ́ ọkàn wa a máa léwu púpọ̀ nítorí pé yóò léwu fún wa nípa ti ẹ̀mí.
0: Prayer is not a technique to get things from God.
1: Àdúrà gbígbà kì í ṣe ọgbọ́n àgbélẹ̀rọ téèyàn fi máa rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run.
0: It rather must be offered according to his will and for his glory, not from the unworthy motive of gaining for self.
1: Bí ẹnikẹ́ni ó bá sì gbàdúrà, àdúrà gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run àti ògo Ọlọ́run. Kì í ṣe kí a máa béèrè gbogbo ohunkóhun tó bá ti wá sí ìyàn lọ́kàn tó fẹ́ sí alọ́kàn ni láti jèrè fún ìfẹ́kúfẹ́ ara.
0: Such prayers are worthless words, as James 4:2-4 tells us.
1: Irúfẹ́ àwọn àdúrà tó wá láti orísun àìmọ́ nínú ọkàn wa yìí, ó kàn gbókun fún àwọn ọ̀rọ̀ àsọtúnsọ lásán.
0: You do not have because you do not ask.
1: Ẹgbọ́ bí Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkejì sí ìkẹrin ti wí. Ó ní ẹ̀yin kò ní nítorí pé ẹ̀yin kò béèrè.
0: You ask and do not receive because you ask with wrong motives that you may spend it on your pleasures.
1: Ó ní ẹ̀yin béèrè ṣùgbọ́n ẹ̀yin kò rí gbà nítorí ẹ̀yin ń béèrè pẹ̀lú ọkàn tí ó lòdì. Ẹ ń béèrè kí ẹ lè ná àbí kí ẹ lè lò ó fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín.
0: You adulterers and adulteresses, do you not know that friendship with the world is hostility toward God?
1: Ó wí pé ẹ̀yin pánságà lọ́kùnrin àti lóbìnrin tí ẹ̀yin kò mọ̀ wí pé ìbádọ́rẹ̀ ayé ìsọ̀ta Ọlọ́run ló jẹ́.
0: Spiritual prostitution best describes prayers arising from our own selfish desires.
1: Gbogbo àwọn àdúrà tó bá wá láti inú ọkàn àìmọ́ nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ ara, a lè fi wé pánságà àti ẹ̀mí.
0: It is what Israel did in the wilderness. It is what the church does through positive confession.
1: Irú nǹkan náà yìí náà ni Israeli ṣe ní aginjù. Òun kan náà yìí náà ni ìjọ tòní ń ṣe nípa ìlànà wíire kó sì ríire tí a ń pè ní positive confession.
0: Only as we diligently seek to know and obey the word of God will our prayers be ordered aright.
1: Ọlọ́run kò ní gbọ́ àdúrà wa àyàfi tí àwa fúnra wa bá fi ọkàn wa balẹ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀.
0: Only with such knowledge can we properly present our requests.
1: Tí a bá ní ìmọ̀ Ọlọ́run nínú ọkàn wa, nípa bẹ́ẹ̀ ni àdúrà wa yóò sì jáde tọ Ọlọ́run lọ nípasẹ̀ ìmọ̀ Ọlọ́run tí a ti mọ̀.
0: Proverbs 28:9 says, "He who turns away his ear from listening to the law, even his prayer is an abomination."
1: Ìwé òwe orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹsàn-án sọ wípé bí ẹnikẹ́ni bá yí etí rẹ̀ kúrò láti máa gbọ́ òfin Olúwa, àdúrà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gan yóò jẹ́ àìmọ́níwájú Ọlọ́run.
0: Simply put, if we will not listen to God's word, he will not hear ours either.
1: Ní kúkúrú èdè ohun tá à ń sọ ni wípé bí a bá kọ̀ láti fi etí sí ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run náà ò ní fi etí sí ọ̀rọ̀ tiwa.
0: Zechariah 7:13 says, "And just as he called and they would not listen, so they called and I would not listen," says the Lord of hosts.
1: Ní Sakaraya orí kejì ẹsẹ̀ ìkẹtàlá ti wí, ó ní gẹ́gẹ́ bí òun ti pè tí wọn kò sì fetí sí ọ̀rọ̀ rẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn náà pè, ṣùgbọ́n Ọlọ́run náà kò ní fetí sí ọ̀rọ̀ wọn.
0: Prayer such as that is an abomination.
1: Irúfẹ́ àdúrà bẹ́ẹ̀ jẹ́ ìríra níwájú Ọlọ́run.
0: Such are the decrees of positive confession.
1: Gbogbo àwọn àdúrà àbí ọ̀rọ̀ tí àwọn onílànà wíire kó ríire positive convention wọ́n máa ń sọ jáde tán pè ládùúrà ni ó wà lábẹ́ ìsọ̀rí yìí.
0: Monstrous folly has arisen from twisting scriptures from their context to support the delusion of positive confession.
1: Ẹ wo irúfẹ́ ìwà wèrè ńlá yìí, èyí tí ó jẹyọ nínú ọkàn àwọn ènìyàn tí mú kí àwọn ènìyàn máa ń yí ọ̀rọ̀ Ọlọ́run po kí wọ́n ba lè fi kín gbogbo ìfẹ́kúfẹ́ ọkàn wọn lẹ́yìn.
0: The King James Version of Isaiah 45:11 has become a stronghold for this deception.
1: Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹ wo bí wọ́n ti ba ìwé Isaiah 45:11 ẹsẹ̀ ìkọkànlá jẹ́ láti tẹ ìfẹ́kúfẹ́ ara wọn lọ́rùn.
0: Ask me of things to come concerning my sons, and concerning the work of my hands, command ye me.
1: Lábẹ́ gbólóhùn yìí ni wọ́n máa ń sá pamọ́ sí, wọ́n á máa wí pé, ó ní ẹ bèrè lọ́wọ́ mi ní ti àwọn ọmọ mi, nípa ti iṣẹ́ ọwọ́ mi, ẹ pàṣẹ fún mi.
0: And thus deceived, demanding, and arrogant souls decree their destinies, confess their portions, possess their possessions, and command the Most High to bow to their decrees. What depraved wickedness!
1: nígbà wọn bá sì ka Isaiah orí karùndín láàdọ́ta ẹsẹ̀ ìkọkànlá yìí nínú ẹ̀dà ìwẹ̀ bíbélì King James Version, wọn a sì máa wípé àǹfààní fún wa nìyí láti pàṣẹ, ó ti ní àpàṣẹ fóun, nítorí náà ọmọ aláṣẹ làwa ń ṣe, àwa pàṣẹ lónìí, àwa pàṣẹ pé kí ire ó wá, àwa jẹ́wọ́ pé kí àlùyọ ó wọlé, àwa ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo, nítorí náà àwa lè pàṣẹ, ó ní ká pàṣẹ fóun kí Ọlọ́run ọ̀gá ògo kí ó sì lè tẹríba fún gbogbo àṣẹ tá a bá pa. Irúfẹ́ èrò yìí níbẹ̀ nínú ọkàn wọn, èrò yìí ó burú púpọ̀, irúfẹ́ èrò yìí tàbùkù Ọlọ́run púpọ̀.
0: Isaiah 45:9-10 asks these questions. Shall the clay direct and dominate the potter? Shall the child question, guide and reprove the parent?
1: Ṣùgbọ́n láì ṣe wàhálà jìnà ní ìwé Àìsáyà orí karùndínláàdọ́ta, ẹ sáà lọ ka ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá. Kẹ gbọ́ ìbéèrè tí ó béèrè ń bẹ̀, níbẹ̀ ló ti ń béèrè wípé, ǹjẹ́ amọ̀ yóò wa pàṣẹ fún amọ̀kòkò bí, àbí ọmọ ni yóò pàṣẹ fún olùtọ́ tàbí òbí rẹ̀?
0: God forbid, this could never be.
1: Kò ní ṣe, kò ní rí bẹ́ẹ̀ láíláí, Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀.
0: But this is what positive confession presumes to do. It is not prayer. It is nothing more than proud presumption.
1: Tí gbogbo wa bá sì mọ̀ wípé kò rí bẹ́ẹ̀, tá a gbà wípé kò rí bẹ́ẹ̀ rárá. Kò lè rí bẹ́ẹ̀ rárá nítorí pé irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ kìí ṣe àdúrà. Ihun tí àwọn tó ń tẹ̀lé ìlànà wíire kó ríre ń mọ̀ ń tẹ̀lé ní ìtí wọ́n pè ní positive confession. Ihun tí wọ́n ń sọ kìí ṣe àdúrà rárá, ṣùgbọ́n wọ́n kàn ń sọ ọ̀rọ̀ jáde nínú ọkàn ìgbéraga tí wọ́n sì ń rò wípé Ọlọ́run ó ti pa bẹ́ẹ̀ gbọ́ ti àwọn.
0: Listen to the true sense of Isaiah 45:11 in the following translations.
1: Wọ́n farabalẹ̀ kó gbọ́ bí Isaiah orí karùndínláàdọ́ta ẹsẹ̀ ìkọkànlá ti túmọ̀ sí báyìí nínú àwọn ẹ̀dà bíbélì wọ̀nyí.
0: NIV, concerning things to come, do you question me about my children? Or give me orders about the work of my hands?
1: Ẹgbọ́ bí ẹ̀dà túmọ̀ NIV ti sọ ní tiẹ̀, ó mú ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè. Ó ní nípa ti àwọn ohun tí ń bọ̀ wá, ǹjẹ́ ẹ̀yin ń bi mí léèrè nípa ti àwọn ọmọ mi, àbí ṣé ẹ̀yin ń pàṣẹ fún mi ní ti iṣẹ́ ọwọ́ mi bí?
0: ESV, ask me of things to come. Will you command me concerning my children and the work of my hands?
1: Ẹ̀dà ìtumọ̀ ESV sọ pé, ẹ bèrè ohun tí ń bọ̀ wá lọ́wọ́ mi, ẹ ó pàṣẹ fún mi ní ti àwọn ọmọ mi àti iṣẹ́ ọwọ́ mi bí?
0: NET says, how dare you question me about my children? How dare you tell me what to do with the work of my own hands?
1: Nínú ẹ̀dà ìtumọ̀ NET, ẹgbọ́ bí ó ti wí, ó ní, ẹ̀yin ó wa pàṣẹ fún mi ní ti àwọn ọmọ mi bí? Àbí ṣé ẹ̀yin ó pàṣẹ fún mi ní ti iṣẹ́ ọwọ́ mi ni?
0: No, positive confession is not prayer at all. Consider yourself rebuked.
1: Kò rí bẹ́ẹ̀ rárá, a ò lè pàṣẹ fún. Ṣùgbọ́n ìlànà wíire kó ríre, èyí tì wọ́n pè ní positive confession, kìí ṣàdúrà rárá o. Nítorí náà, ẹ jẹ́ kí eléyìí ó lọ jẹ́ ìbáwí fún yín.
0: And there are many other deceptions surrounding our communion with the Most High in prayer.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló sì tún jẹ́ ìdènà fún ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run ọ̀gá ògo jùlọ nínú àdúrà.
0: Thinking that we will be heard by multiplying words over and over again is a delusion of stupidity.
1: Ọ̀kan nínú àwọn nǹkan tó tún jẹ́ ìdènà ni wípé bí a ti ń rò nínú ọkàn wa wípé nípa ọ̀rọ̀ púpọ̀ ni Ọlọ́run yóò gbàgbọ́ ti wa, ṣùgbọ́n bí a bá ń ṣe bẹ́ẹ̀, ìwà wèrè tí ò lọ́gbọ́n nú nìyí.
0: In Matthew 6:7, Jesus exposes this folly. When you pray, do not keep on babbling like the pagans, because they think that their many words will be heard.
1: Nínú Matthew

0: rebukes the madness of our current practice of babbling in tongues.
1: Níbẹ̀ ni Jésù Olúwa ti ó ti ṣe ìbáwí gidigidi fún irúfẹ́ ìwà wèrè èyí tí ó gbajúgbajà tí ó gbilẹ̀ káàkiri lónìí nínú fífèdè fọ̀ tí a ń pè ní speaking in tongues.
0: That multiplied noise is not prayer. It is not from the Holy Spirit of God.
1: Nǹkan tí àwọn èèyàn máa ń sọ jáde lẹ́nu tí wọ́n ń pè ní ìfèdè fọ̀ kìí ṣe ìfèdè fọ̀ rárá, kìí sì ṣe èdè kankan tí ẹ̀mí mímọ́ gbọ́ tàbí tí ẹnì kankan gbọ́.
0: In Accra, Ghana, a woman led in prayer points, saying the points in English, and then babbling for 20 minutes, Oh, Shulio, ba, ba, ba.
1: Ẹ gbọ́ fún àpẹẹrẹ ní Accra ní Ghana nígbà kan ni ọmọbìnrin kan ó ti ń ṣáájú àdúrà gbígbà. Ẹ gbọ́ àwọn kókó àdúrà tó ń fẹ́ káwọn èèyàn gbà ó sọ ní èdè òyìnbó ṣùgbọ́n lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ tán fún dindi 20 ìṣẹ́jú ni ó bẹ̀rẹ̀ sí sọ wípé ó ṣúlé o bàbà.
0: In New Karu, Abuja, the GO directed the prayer points understandably, followed by 30 minutes of sumrabosk.
1: Àti ní Àbújá ní Kàrù níbí ní Àbújá wa níbí ẹgbọ́ nígbà kan ni ó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí GO kan ń ṣe ìdarí àdúrà ṣùgbọ́n kókó àdúrà tó fẹ́ káwọn èèyàn gbà ó sọ ní èdè tí ó yí àwọn ènìyàn àwọn èèyàn sì gbọ́ ṣùgbọ́n lẹ́yìn tó ti sọ bẹ́ẹ̀ tán fún 30 ìṣẹ́jú ntókù tí à ń gbọ́ lẹ́nu rẹ̀ ni sumraboska.
0: In Makurdi, for 30 minutes, the only prayer coming from one self-appointed prophetess was breet.
1: Ní Makurdi, irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀, ìyẹn ní tiẹ̀, fún dindi 30 ìṣẹ́jú, kò sí ta ń gbọ́ lẹ́nu rẹ̀ ju
0: Such things are not prayer at all. They are a form of insanity, of spiritual madness, as the Apostle Paul clearly warns us in 1 Corinthians 14:23.
1: Ṣùgbọ́n irúfẹ́ àwọn nǹkan báyìí kì í ṣàdúrà. A wà lè mọ pè ládùúrà ni. Kí ló dé tá ń pè ládùúrà? Kì í ṣàdúrà rárá. Ìṣe ni ó jẹ́ ìfihàn ìwà ìṣiwèrè ti ẹ̀mí, èyí tí ó ti gbé wa wọ̀ lóde òní. Ẹ ti gbọ́ ìkìlọ̀ tí Paul sọ nínú Kọ́ríntì kíní orí 14:17.
0: So, if the whole church comes together and all speak in tongues, will they not say that you've lost your minds?
1: Ó wí pé bí gbogbo yín bá péjọpọ̀, tí gbogbo yín sì ń fi èdè fọ̀, ó ní tí àwọn aláìgbàgbọ́ àbí aláìlóye bá wọlé wá, wọn kì í wí pé ẹ̀yin ń ṣiwèrè bí.
0: Yes, they will.
1: Wọ́n wí bẹ́ẹ̀, wọ́n pé à ń ṣiwèrè.
0: Likewise, a hypocrite's expectation will perish along with his lengthy prayers.
1: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìrètí tí àwọn alágàbàgebè ní lọ́kàn ni yóò parẹ́ ní pẹ̀lú gbogbo àwọn àdúrà wọn tó jẹ́ ọlọ́pọ̀ ọ̀rọ̀.
0: We cannot oppress and cheat men and expect the God of heaven to hear us. Matthew 23:14.
1: Kẹ́nikẹ́ni nínú wa má sì lọ rò wípé nípa àdúrà gígùn àti onírúurú àwọn ọ̀rọ̀ gbogbo tá ń sọ mọ́ra wọn. Nípa bẹ́ẹ̀ ni Ọlọ́run ni a lè fi tu Ọlọ́run lójú àbí yí Ọlọ́run lọ́kàn padà láti gbọ́ tiwa. Ẹ gbọ́ bí Matthew 23:14 láti wí.
0: We will not be heard if we regard others with contempt. Luke 18:9.
1: Ọlọ́run ò ní gbọ́ tiwa tí àwa bá gba ìfẹ́kúfẹ́ láàyè nínú ọkàn wa. Luke 18:9.
0: If we hold grudges and do not forgive men when we pray, neither will your Father who is in heaven forgive your transgressions. Mark 11:25-26.
1: Máàkù 11:25-26. Ó jẹ́ kó yé wa wípé bí ẹnikẹ́ni inú wa bá ń gbàdúrà ṣùgbọ́n tí ó ní ẹnì kejì sínú tí kò sì foríjìn, Ọlọ́run bàbá wa ti ń bẹ ní ọ̀run fúnra rẹ̀ kò ní dáríjìn irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú.
0: Many prayers go unanswered because the man does not love his wife.
1: bákan náà sì ni ẹ tó kíyèsí eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń gbàdúrà tí ọlọ́run ò gbàdúrà náà nítorí wọn àbò ọlá fún aya wọn wọn ò sì balò pẹ̀lú òye.
0: He is unlike Christ in his own home.

0: gbé níwọ̀n bí ẹ ti mọ̀ wípé wọ́n jẹ́ ohun èlò aláìlágbára àti wípé obìnrin ni òun ṣe.
1: Show her honor as a fellow heir of the grace of life, so that your prayers will not be hindered.
0: Kí ẹ sì máa bu ọlá fún wọn gẹ́gẹ́ bí àjùmọ̀jogúnpọ̀ orí ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín kí ó mọ́ bà ní ìdènà.
1: Hindrances abound in this most holy work of prayer.
0: Nínú àdúrà gbígbà, ọ̀pọ̀lọpọ̀ ni nǹkan tó jẹ́ ìdènà fún.
1: All of them revolve around the hub of self. Self-promotion, self-gain, self-comfort, self-righteousness.
0: Gbogbo àwọn nǹkan tó sì jẹ́ ìdènà fún àdúrà gbígbà tó tọ́ yìí, tí ẹ bá wò ó, ẹ rí wípé gbogbo rẹ̀ ló ní í ṣe pẹ̀lú ìfẹ́kùfẹ́ ara, ìpọn ara lé, fífíwá èrè ti ara ẹni, ànífàájì fún ara, àti òdodo ti ara, gbogbo rẹ̀ pátápátá ti ara ni eléyìí sì ń bí Ọlọ́run nínú.
1: We are to pray as Christ instructed us in Matthew chapter 6.
0: Ó yẹ kí a gbàdúrà gẹ́gẹ́ bí Jésù Olúwa ti pàṣẹ fún wa ní Mátíù orí kẹfà.
1: We are to pray as Jesus himself did in John 17.
0: Ó yẹ kí a gbàdúrà gẹ́gẹ́ bí Jésù Olúwa fúnra rẹ̀ ti gbàdúrà ní Jọ́hánù orí kẹtàdínlógún.
1: We are to pray as Paul did in Ephesians 1 and chapter 3, Philippians 1 and Colossians 1.
0: Ó yẹ kí a gbàdúrà gẹ́gẹ́ bí Paul ti ṣe ní Éfésù orí kìíní àti ní orí kẹta àti Filippi orí kìíní àti Kolosi orí kìíní.
1: Do you want to know how to pray?
0: Ǹjẹ́ ẹ̀yin fẹ́ láti mọ̀ bí ó ti yẹ kí a gbàdúrà bí?
1: Study these passages well. Therein are spirit-inspired records of what real prayer is.
0: Ẹ lọ wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a dárúkọ wọ̀nyí, kí ẹ kà á, kí ẹ sì ṣàṣàrò nínú rẹ̀. Níbẹ̀ ni ẹ ó ti rí àwọn àpẹẹrẹ àdúrà tí ó fẹsẹ̀ múlẹ̀ lórí ìfẹ́ Ọlọ́run.
1: Thereby you will learn to pray in the will of God, for the interests and kingdom to advance, for the spiritual progress, growth, and maturity of your brethren.
0: Nípa bẹ́ẹ̀ ni ẹ ó lè gba àdúrà tí ó dúró lórí ìfẹ́ Ọlọ́run, tí ó sì wà fún ìmúgbòrò ìjọba Ọlọ́run nínú ayé àti ìdàgbàsókè nípa ti ẹ̀mí àti nínú òye Ọlọ́run fún àwọn ará.
1: You will learn to pray for others, for their holiness, knowledge of Christ, along with godly discernment.
0: Níbẹ̀ ni ẹ ó ti kọ́ bí a ti ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, fún ìwà mímọ́, fún òye Kristi, àti fún ọgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run láti gbé ìgbé ayé wọn.
1: The supreme aim of your prayers will be for God to be glorified on this earth as he is in heaven.
0: Nígbà náà ni àdúrà rẹ yóò dúró lórí wípé kí ògo Ọlọ́run kí ó farahàn nínú ayé àti wípé kí orúkọ rẹ̀ nìkan ó lè di àyìn lógo ní ọ̀run.
1: You will pray for one another to be filled with all wisdom and spiritual understanding and to walk in a manner that pleases the Lord.
0: Ẹ ó gbàdúrà fún Ọlọ́run fún àwọn ará nínú Olúwa láti kún fún ẹ̀mí ọgbọ́n àti ìmọ̀ ti òye ti Ọlọ́run, kí wọ́n lè rìn ní yíyẹ bí ó ti yẹ sí ìfẹ́ Ọlọ́run.
1: If we will begin to pray according to what is contained in these inspired portions of the Word of God, the entire Church of Christ will be transformed.
0: Ẹ kíyèsí wípé bí a bá bẹ̀rẹ̀ lónìí tí a bẹ̀rẹ̀ sí gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí, tí a ń gbàdúrà gẹ́gẹ́ bí ìtọ́ni àti ìdarí ẹ̀mí mímọ́, gbogbo ìjọ tí ń bẹ lórílẹ̀-èdè yìí ni yóò yí padà.
1: And if you will begin to pray according to the Word of God, you yourself will be transformed as well.
0: Bí a bá sì ń gbàdúrà gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run ti wí yìí, ìjọ nìkan kọ́ ni ó yí padà, ìwọ gangan tó ń gbàdúrà bẹ́ẹ̀ yóò yí padà.
2: Thank you for joining us today on Jesus the Light.
0: Ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-4993. Again, 081-677-4993.
0: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-4993. 4993 Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí
2: 081

0: 0244-677-499-03.
1: So until next week, Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nítorí náà ẹ tó pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago mẹ́sàn-án àbọ̀ alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
1: Be doers of the world and not hearers only, deceiving your own selves.
0: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùsí ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́sì tan ọkàn ara yín jẹ.
2: Mo ń gbádùn àdàbà.
3: Gbogbo wa là ń gbádùn àdàbà.
4: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253 0916062-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

0: ẹni kò gbọdọ̀ jẹ́ àdùn.
1: Bẹ́ẹ̀ni o, yes sir. Ẹ o,
0: kábíyèsí. Òfin bẹ̀ni yẹn.
1: Bẹ́ẹ̀ni ìwọ ò gbọdọ̀ jẹ́ àdùn.
0: Ní ilé wa.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Wọ́n kì í jẹ́ àdùn.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹni bá ti jẹ́ àdùn lé yín.
1: Ó yẹ sàn.
0: Yóò jẹ ya.
1: Kábíyèsí Ọlọ́run o. Jésù.
0: A bá jọ.
1: Ẹ o.
0: Tó o bá ti ronú oore tó o fẹ́ ṣe.
1: Ẹ o. Kábíyèsí o.
0: Wọ́n fi àìsàn ọmọkùnrin lójú.
1: Adániwáyé.
0: Orí ẹ̀ṣẹ̀ yẹn ni wà ní gbogbo owó lé.
1: Ọlọ́run kò tó jẹ́ sùn.
0: Kí o tó rántí tó o fẹ́ ṣe.
1: Bẹ́ẹ̀ni sà, wá ti náwó tán.
0: Owó ò wá ní tó mọ́.
1: Kábíyèsí o.
0: Abájọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ilé yín.
1: Ilé bàbá rẹ̀.
0: Ọjọ́ tí wọ́n bá ti ronú kọ́ fẹ́ ṣe nǹkan yọ. Ọjọ́ yẹn ni wọ́n máa ń kú nílé yín. Ọjọ́ tó bá ti ronú pé. Wọ́n fẹ́ kọ́ ilé. Ọjọ́ yẹn ni wọ́n máa ń kú nílé yín.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Tó o bá wà lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ tí bàbá rẹ̀ wà. Wọ́n ní fìyà jí ọ. Ṣùgbọ́n.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ tó bá ti ronú pé. Mo fẹ́ ju bàbá mi lọ.
1: Mo fẹ́ dìde.
0: Wọ́n á dìde ogun tì ọ́.
1: Kábíyèsí Ọlọ́run
0: o. Wọ́n wá máa fàyè rẹ sẹ́yìn.
1: Jésù.
0: Ire ń bẹ nínú rẹ.
1: Bẹ́ẹ̀ni,
0: bẹ́ẹ̀ni. Ire ń bẹ nínú bàbá rẹ.
1: Wọ́n
0: wà bẹ́ o. Wọ́n pa mọ́nu bàbá rẹ ni.
1: Adániwáyé o.
0: Àjàgánlẹ́lẹ́rú bà níjà. Èyí náà ló wà jà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Òfin ọ̀ràn.
1: Jésù.
0: Èyí tí Fáráwò ilé yín gbé kalẹ̀.
1: Jésù.
0: Ó fi fìyà jẹ àwọn ọmọ rẹ.
1: Adániwáyé o.
0: Apárá ní pẹ̀jẹ́ jẹ́.
1: Àbí Jésù.
0: Kábíyèsí
1: Ọlọ́run.
0: Ó wọ olúwa ní èyí o.
1: Yẹ̀sọ̀.
0: Gbogbo ẹ̀mí tí ẹ ṣàmì.
1: Adániwáyé o.
0: Ní ilé bàbá rẹ.
1: Orúkọ Jésù.
0: Fáráwò tó la òfin kalẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ó sọ wípé.
1: Yẹ̀sọ̀.
0: Lábẹ́ òfin yìí lẹ́ ń mọ̀ gbé.
1: Adániwáyé o.
0: Lábẹ́ òfin yìí lẹ́ ti máa lò gbà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Sọ pé mi ò gbé abí òfin ọ̀ràn mọ́.
1: Mi
0: ò gbé abí òfin aninilára mọ́.
1: Kábíyèsí.
0: Wọ́n fi oúnjẹ rẹ síbi tó nira.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Wọ́n fi ìrànlọ́wọ́ rẹ síbi tó nira.
1: Bẹ́ẹ̀ni bàbá mi
0: o. O gbogbo tó o fẹ́ jẹ́ láyé.
1: Ó yẹ sà, bẹ́ẹ̀ni o.
0: Ìlú ibi tó nira ló wà.
1: Ibi nira ni o.
0: Mo sọ tẹ́lẹ̀ báyìí o.
1: Orúkọ Jésù.
0: Ohun olúwa ní èyí.
1: Orúkọ Jésù.
0: Ẹ jáde lábí òfin gbogbo.
1: Àbí Jésù. Kábíyèsí.
0: Òfin.
1: Ó yẹ sà.
0: Lábí òfin.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Tí ògo rẹ ti ṣẹrú.
1: Orúkọ Jésù.
0: Mo kéde.
1: Ó yẹ sà.
0: Kò yẹ jáde kúrò níbẹ̀.
1: Àbí Jésù.
0: Ẹni tó bá ti wà lábí òfin.
1: Ó yẹ sà, bẹ́ẹ̀ni sà.
0: Ògo rẹ̀ ni yóò máa ṣẹrú.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ògo rẹ̀ yóò wà níbi tí a dè mọ́ nínú ibojì.
1: Kábíyèsí Ọlọ́run o. Jésù.
0: Nígbà tó bá kú.
1: Ẹ o, tó bá kú tán.
0: Àgọ́ rẹ̀ á lọ bá ògo rẹ̀ nínú ibojì.
1: Adániwáyé o. Káì.
0: Ó ní wípé.
1: Ó yẹ sà.
0: Ènìyàn gbé ilé ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ògo ń gbé ibojì.
1: Kábíyèsí o, kábíyèsí o.
0: Wo bí.
1: Yẹ̀sà. Yes,
0: o orí rẹ.
1: Ẹ o.
0: Kò yàtọ̀ sórí Davido.
1: Ó yẹ sà, bẹ́ẹ̀ni kò yàtọ̀.
0: Orí rẹ.
1: Ẹ o.
0: Kò yàtọ̀ sórí bàbá wa Adeleke.
1: Bẹ́ẹ̀ni sà, kò yàtọ̀.
0: Orí rẹ.
1: Ẹ o.
0: Kò yàtọ̀ sórí Dangote.
1: Bẹ́ẹ̀ni sà, kò sí yàtọ̀ bẹ́ẹ̀.
0: Sóò tí ẹ rí nǹkan ṣẹlẹ̀ lánàá ni.
1: Kábíyèsí o.
0: Ọmọ 22 years ṣe wedding.
1: Ẹ o.
0: Ẹni tó fún lọ́dẹ mílíọ̀n fún lọ́dẹ mílíọ̀n.
1: Wọ́n fún lọ́wọ́.
0: Ẹni tó fún sísì fún sísì.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Mo ti ẹ̀ka kan.
1: Yẹ̀sà, kábíyèsí o.
0: Gbajúgbajà olókìkí ènìyàn kan wá síbẹ̀.
1: Ó yẹ̀sà, Adéwáyé.
0: Ó wá ń sọ fẹ́ni ẹgbẹ́ ni yóò fún un lówó.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹni yẹn lòun ti fún ní 60 million látijọ́ Monday.
1: Mo ti send owó sàkáǹtì ẹ̀.
0: Àṣé àwọn aláṣẹ tó ti gbà ti pọ̀.
1: Ó ti lọ sàlẹ̀.
0: Ti 60 million ti lọ sàlẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà, bàbá mi o.
0: Ọmọ 22 years ń ṣe wedding lọ́wọ́.
1: Yẹ̀sà, kábíyèsí o.
0: Orí rẹ̀ pé àwọn gbogbo ògùn àgbáyé jọ.
1: Bẹ́ẹ̀ni owó péjọ ni o.
0: Orí rẹ̀ pé gbogbo ìràwọ̀ jọ.
1: Wọ́n péjọ síbẹ̀ ni o. Kábíyèsí o.
0: Wedding David ò lẹ rí nígbà yẹn tẹ̀ ń pariwo.
1: Kánkẹ́.
0: Wedding Fẹ́là.
1: Rọ́ńjẹ sà.
0: Ọmọ 22 years.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ wo bó ṣe ní òkìkí àgbáyé.
1: Adániwáyé. Kábíyèsí o. Jésù.
0: Mo kéde o.
1: Jésù.
0: Èmi ni kò dọ́lá o.
1: Orúkọ Jésù.
0: Ogun rẹ jáde ní mojì.
1: Àbí Jésù.
2: Nínú oṣù kẹjọ yìí.
3: This August.
2: Ẹ̀sà.
3: Sà.
2: Tí gbogbo èèyàn ò bá rú ẹbọ yìí.
3: Everybody did not give this offering.
2: Ẹ̀yin tí ẹ gbúdọ̀ wọnú májẹ̀mú ẹbọ yìí.
3: Because I must enter this covenant.
2: Gbogbo ẹ̀yin tí ẹ ti rú ẹbọ 900.
3: Those that you've offered 900 now before.
2: Kí o ti kejo tó parí.
3: Before this new month.
2: Gbogbo ẹ̀yin tí ẹ rú ẹbọ 900.
3: Those that have given that 900 now before.
2: Kí oṣù kejo tó parí.
3: Before the end of the seventh month.
2: Ẹ̀yin yẹn lẹ gbúdọ̀ ṣe o.
3: You must make sure you offer this offering.
2: Ìwọ tó dẹ̀ ti ṣe.
3: Are you there yet to do your whole?
2: Ọjọ́ kìíní yóò gbúdọ̀ lọ.
3: This day one must not go.
2: Ọjọ́ kìíní.
3: This day one.
2: Oṣù kẹjọ.
3: The month of August.
2: Kò gbúdọ̀ lọ.
3: Must not go.
2: Títí sà.
3: Sà.
2: Kó tó di ọjọ́ kẹjọ.
3: Before the 8th.
2: Oṣù kẹjọ.
3: The month of August.
2: Ọjọ́ ìbí bàbá mi.
3: The president by
2: Samuel. Samuel Ojo.
3: Samuel Ojo.
2: Adébáyọ̀ Authority.
3: Adébáyọ̀ Authority.
2: Mo fẹ́ lo májẹ̀mú yẹn.
3: This is the covenant.
2: Nítorí ayé ẹ̀yẹ yẹn kan.
3: For some people.
2: Bàbá mi Authority.
3: My father Authority.
2: Èdìdí ọjọ́ ìbí wọn.
3: Covenant of his birthday.
2: Mo fẹ́ lo èdìdí yẹn sà.
3: This is the covenant.
2: Gbogbo ẹ títí ń gbọ́ mi.
3: Every listener.
2: Èmi ọmọ bó ti rú ẹbọ yìí o.
3: After you give this offering.
2: Gbogbo ẹni tó ti rú ẹbọ yìí.
3: Everybody has given this offering before.
2: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ yìí.
3: The only way you not give this offering.
2: Ọ̀nà kan tó fi ní rú ẹbọ
3: yìí. The only way you not give this offering.
2: Ní àdàbí.
3: It's only an excess.
2: Tó bá ti rú ẹbọ yìí.
3: Didn't give that offering.
2: Kí oṣù keje tó jalè.
3: Before the end of the seventh month.
2: Ẹnìkan níṣẹ́ kí n tún wá túnṣe ni.
3: Ó ṣe rely on the preaching.
2: Ó ṣe jẹ́ ọjọ́ kìíní.
3: Why is it day one?
2: Oṣù kẹjọ.
3: On the month of August.
2: Májẹ̀mú yẹn wí pé.
3: The governor say.
2: Jẹ́ kí wọ́n ṣe.
3: Let them do it o.
2: Sori 900 yẹn.
3: This 900 naira.
2: Kò lè la ẹ.
3: Cannot save you.
2: Ṣùgbọ́n lè la ọ̀nà fún ẹ.
3: I can make way for you.
2: Kò lè la ẹ.
3: No save you.
2: Ó lè la ọ̀nà fún ẹ.
3: I can make way for you.
2: Ó lè la ọ̀nà fún ẹ.
3: I can make way for you.
2: Owó tí ò lè la yẹn.
3: No, that cannot save
2: you. Ó lè la ọ̀nà fún yẹn.
3: I can make way for you.
2: 900 yóò tó ṣe business.
3: That cannot make
2: you go straight. Ṣùgbọ́n.
3: What?
2: Ó lè sílẹ̀kùn ayọ̀ fún ẹ.
3: Open the door of joy for you.
2: Ó lè sílẹ̀kùn aláàánú fún ẹ.
3: The door of benefactor for you.
2: 900 naira.
3: 900 naira.
2: Ẹ̀yin tí ẹ rú ẹ bọ́.
3: God has given offering.
2: Tẹ́ ẹ tẹ̀lé ohun Olúwa.
3: Please follow this word.
2: Kí oṣù keje tó jalè.
3: Before the end of seventh month.
2: Ẹ̀yin tí ẹ rú ẹ bọ́ yẹn.
3: Those that give that offering.
2: Oṣù kẹjọ yìí.
3: On the month of August.
2: Rú ẹ bọ́ yẹn.
3: Do the offering again.
2: 900 naira.
3: 900 naira.
2: Kí ilẹ̀ tó ṣú.
3: Before night fall.
2: Máa rú ẹ bọ́ yẹn.
3: Start offering that offering.
2: Ìwọ ni ilẹ̀kùn ọ̀nù fẹ́ ṣí fún.
3: Yes sir, you are next to testify.
2: TB.
1: TB. 05 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB. Ẹ̀yà rò.
0: Hallelujah.
1: Ní ọjọ́ Tuesday.
0: Ó máa tọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ kẹrin.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ọjọ́ Tuesday.
0: Ọjọ́ Tuesday.
1: Ọjọ́ kẹrin.
0: Òró.
1: Oṣù kẹjọ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Òró.
0: Òró.
1: Oṣù kẹjọ.
0: Oṣù kẹjọ.
1: Ọjọ́ kẹrin.
0: Ọjọ́ kẹrin.
1: Etí sọ ọjọ́ Tuesday.
0: Tuesday la máa bẹ̀rẹ̀.
1: Àti ọjọ́ Wednesday.
0: Wednesday.
1: Ó máa ní agbára.
0: Alágbára o.
1: Ní òró.
0: Òró.
1: Sori ọjọ́ Tuesday yẹn.
0: Ọjọ́ Tuesday yẹn o.
1: Tí sì ọjọ́ kẹrin.
0: Yes sir.
1: A máa bẹ̀rẹ̀.
0: Kábíyèsí o.
1: Ní 7 AM.
0: 7 AM ni o.
1: Àárọ̀ kùtù ni.
0: Àárọ̀ kùtù hàì.
1: Aṣọ white ló gbúdọ̀ wọ̀.
0: Aṣọ funfun ni o máa wọ̀ bọ̀.
1: Lọ́jọ́ kẹrin.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Oṣù kẹjọ.
0: Oṣù kẹjọ.
1: Ó máa lágbára.
0: Alágbára o.
1: Òró.
0: Òró.
1: Ẹ ti mọ bí ta ṣe ń pàdé.
0: Bẹ́ẹ̀ni ẹ jíjẹ́.
1: Mountain of Solution.
0: Mountain of Solution.
1: Bible Assembly.
0: Bible Assembly.
1: Ní Along Bodedi Way.
0: Along Bodedi Way ni o.
1: Àgbègbè Bodedi Way.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ní àdójúkọ ilé Láí Muhammed.
0: Ó yẹ sà.
1: Ilé Láí Muhammed.
0: Àdójúkọ ilé Láí Muhammed.
1: Bodedi Way.
0: Bodedi Way Road.
1: Àdójúkọ ilé Láí Muhammed.
0: Àdójúkọ Láí Muhammed ilé ẹ̀jọ̀.
1: Adéboye Avenue.
0: Adéboye Avenue.
1: Ó máa lágbára gan.
0: Ó máa lágbára o.
4: Ẹ jẹ́ àdókè lọ́hùn.
5: Praise the Lord, our Lord is good.
4: ni 2015 mo niti pa nla ti mota mo bi send yomo mi lo si Frankfurt ni Germany to my first born
5: e ta ti pa yi
4: yes
5: e fi ran mo lo si
4: Frankfurt ni Germany that is my first son but to ma di 2018 o pe aburo e o se visa fun yen lo
5: o ma buro lo
4: be ni 3 years after the last one o tele lo
5: o tun ma buro keji lo
4: bon se lo bayi de won pe mi mo
5: eh
4: won pe mi mo jo leti ni mo ri pe 2 years after mo lo si Korodu mo lo sise I spent a week but ma dele mi bayro wife mi le mo a se won ti se visa won na won ti ko won ti mu lo
5: won ti se visa yawo na
4: yes
5: ki lo kunrin fi sori ikale yen obirin
4: mo wa di eni to pe ti ma fe ra nkan nile ti mo ko ma ma wa won mo lomo ma pe gbogbo won nobody was answering so mo wa wa si ni bayi mo ko photo won dani njo yen mo ara oil yen so mo bi daddy se fe won moto my mind was just saying just so awon protocol won fe kin ri mo ko de photo yen won daddy ko de so fun mi pe ogbeni angel mi ma sise fun e mo se wonu moto ni yen so I hung up to that word mo mu oro yen dani bi mo se lo si ile ni yen but o ma di last 3 weeks last born mi tope o ko te pe mi ni mo recall yen but I don't have a number but mo ri pe international call ni
5: mo je do lati 2018
4: 2015
5: yes. The first month lo 2018 o ko gbogbo awon to ku lo ati yawo ati gbaye won pe yin mo
4: nobody o mo de won wa si bayi
5: e de won bi lati gbaye won pe
4: nobody called won pe
5: on wa se pe ni 3 weeks ago
4: 3 weeks ago
5: odun me lo ni yen 8 years mo n gbo kilo
4: so gba to ma pe mi o so
5: ngeli yen wa so fun mo ye pe
4: lo pe daddy e
5: lo pe daddy e nisin
4: oji
5: so eni kan no wa
6: rest of your hands power
5: eni to ye ko re lowo to
6: who supposed to help you
5: don't gbagbe re
6: I forget you
5: ngeli mi ko lo na ni paso
6: mi Jesu
5: baba ngbadua ni ma o
6: Ife Center.
5: Ife Center.
6: Yes, sir.
5: Baba ngbadua ni ma o.
6: Baba di pray in Mount Ife Center. Center.
5: Angeli lo ba omo ni Germany.
6: Angel meeting at Germany in Frankfurt.
5: We pe
6: sir.
5: Pe baba.
6: Call your dad.
5: Igbo wa pe yin kina se fun yin.
4: Bo se wa so immediately to pe mi. So igba to bo je pe mi ni yen. Bo je sha life mi mo so pe you have seen the revelation. So immediately mo ri pe awon meteta won se conference call won ojo pe papo.
5: Awon meteta ojo pe po.
4: But won se conference call.
5: Awon meteta wa se conference call.
4: Bo se wa pe mi.
5: Ate yi akobi. Ati Ati keta.
4: The first born here, but on she conference call, me mon bon yawo mi ni abele.
5: Yes. Oh.
4: But won show any new video here, but I was hearing
5: so,
4: her voice.
5: Iyawo wa lodo.
4: First born.
5: Akobi.
4: Yes.
5: Latodun yi.
4: Wow.
5: Iyawo nje mula.
4: Obirin.
5: Ah. Eh.
4: Ah.
5: Eh. Ha. Eyin obirin o.
6: All women.
5: Obirin o.
6: All women.
5: No. Eburu o.
6: You are wicked.
5: Edet.
4: Obirin.
5: Baba yi lo de tati pa.
6: Yes sir.
5: Ti wo ma fi lo.
6: Jesus Christ.
5: Ki lo de to fi je pe ibi to le na ti le ma nfi awon okunrin si.
6: Why? Why?
4: Oil tumura e.
5: E tun gbe oil.
4: Mo wa da sori mo da gbogbo e sori photo yen lori city.
5: Sori phone yen.
4: Sori photo.
5: Ori photo.
4: Mo da gbogbo oil yen sori e.
5: Eh?
4: The next thing, the one of me pa won pe mi jo keji. Daddy, ni Alaba International, won pe ilu kan ni ilu fe leyin e.
5: Ilu fe.
4: Yes. Leyin Alaba International.
5: Eh.
4: Won ra ile fun mi ni last week.
6: Eh? Won ra ile.
5: Won ra ile.
4: Yes.
5: E pariwo Jesu Oso.
6: Jesu Oso.
5: Pariwo go go go
6: go go go go go go go go go go.
5: Eh, won ra ile.
6: Bẹ́ẹ̀ni sir.
5: Kì í ṣe inú ọkọ̀ náà ra lẹ́sìn o.
6: Ẹ̀yin alábàbà.
5: Inú Èkó.
6: Ojú ọ̀tá.
5: Mo ti sọ pé bàbá mo ti ní màá lọ ya ilé sí mímọ́. Mo lẹ́yìn wo ni màá wá ya ilé yín sí mímọ́. Mo ti bẹ̀rẹ̀ tọ́ o. Ilé bàbá yìí ni number 1.
6: Amen.
5: Congratulations sir.
6: Ẹ kú oríire. Ẹ kú oríire.
4: So wọ́n sọ fún mi pé to finish it wọ́n sọ fún mi pé kí n máa bọ̀ mo sọ pé rárá ẹ má ṣe òun. But
5: wọ́n ní kẹ́ẹ́ máa bọ̀.
4: Mo sọ pé mo fẹ́ wá nǹkan tí màá máa ṣe. So àwọn tipa táwọn China máa ń lò yẹn those 10 tires.
5: CNC.
4: mo ti lọ ná méjì ní Coast Charis Motor. So by next week I'll be brand owner of 2 trucks. Àwọn mọ́tò yẹn mo dẹ̀ mọ nǹkan tó máa fún mi.
7: Yes, Lord.
8: Yes, Lord.
7: Hey!
9: Okay, see you anymore.

0: ẹ̀yin ìjọba wa jọ ẹ torí ọlọ́run òkú èèyàn máa ń pọ̀ jù báyìí. ẹkún pọ̀ jù. ilé tó bá kàn ló mọ̀ o. ìgbà tó kan Kwara ń jò ní tó wọlé wẹ́rẹ́ sẹ́rí òkú ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara.
1: ṣé máa ń lọ mọ́ ọmọ lọ.
0: ó wọlé síbẹ̀ ó kò ń bẹ̀ ó lọ sí ìlú kan náà tá à ń pè ní.
1: lọ́dẹ ọ̀pọ̀lọpọ̀.
0: ó wọ ìlú kan tá à ń pè ní Koro. Koro yẹn ò jìnnà sẹ́rù kú bàbá ń lọ sẹ́gbẹ̀.
1: ọ̀pọ̀lọ wa.
0: ọba aládé ibẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ pa retire major general tiẹ̀ ni bàbá ọ̀hún.
1: tó o já wa sí.
0: retire major general ò ní bàbá tí wọ́n pa ń bẹ̀.
1: já wa sí kò fò ṣe.
0: bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kó mọ̀ tù lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. àwọn sì wá bóyá wọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọn máa ń sábà le díẹ̀ wọn pa pa wọn ò rí pa wọn sì gbé bàbá kúrò nílé wọn gbé lọ sọ́nà inú igbó wọn lọ rí pa kábíyèsí sẹ́yìn odi. ọ̀rọ̀ ń tèpò kú ò lérò kú ó wọ ìsàpà.
1: agbẹ́tókalẹ̀ ó dánmọ́ ra.
0: ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. ẹ̀ní sọ pé bó o ni mo ṣe mọ gbogbo ìlú òun ẹ̀yẹ mọ wo ohun ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
2: iṣẹ́ kò kọ́ ṣe é ni.
0: ó kò lérò kú ó wọ ìlú kan tá à ń pè ní ìdọ̀fin.
1: àkájẹ́ wọn bá
2: iṣẹ́ kò kọ́ ṣe é ni.
1: ó ṣe ohun ọmọre.
0: ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá à ń pè ní ìsánlù ìsìn.
1: adarí ètò níbi ayẹyẹ.
2: iṣẹ́ kò kọ́ ṣe
0: é. wàhálà sì ráàndì local government bíi mẹ́rin pọ̀.
1: mẹlódì ajaja kátúgbò.
0: láti Koro ó wọ ìrùkú ó wọ ìsàpà ó kò ń sàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkèrò local government ni. àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro Ìrùkú Èkìtì local government ní Kwara state ó kú òǹbẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kú nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́lódò ìrẹ́pọ̀ nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kú lórí ilé. àwọn aráabí wọn gba ti Koro ohun wọn jáde sẹ́kìtì láti Èkìtì wọn wọ ẹ̀dá oníyọ̀ wọn páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá wọn sì ń bèrè fún billions of naira.
1: bọ́láwọn ọ̀rọ̀ ọjà ká jẹ́ wọn gba olọ.
0: àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ eré wọn pé tiwọn wọn yá ní káwọn ọmọ wọn mọ́ lọ sùkú mọ́.
1: wàràwà là ń gé
2: lọmọ lọ.
0: ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wọn wá lọ dó sẹ́nu bodè wọn wo ibi tó gun ó gbà wọ̀lú. mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n ṣèkí iná ọkọ̀ mi wọ́n ṣèkí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo mo ní láti Èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣe àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ mọ̀ rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ̀ sáré wó mọ̀dá yín dúró tẹ́ ẹ bá ti dúró wọ́n ju yín bọ̀ o àní ẹ mọ̀ wọ́ọ́rí àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe ìgbà tí wọ́n á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọ́n bá ní pé ẹ jẹ́ kéèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ nígbà tí wọ́n kúkú wojú gbogbo wa gbogbo alápupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọ́n bá tẹ̀lé wa dé junction.
1: mo bọ́ sí ọmọ olóde mi.
0: ìgbà tán dé junction tán wọ́n ní ṣe ẹ̀tàn lẹ́ ń lọ ni mo ní ẹ̀tàn là ń lọ wọ́n bá ní pé ó dà kò sí problem mọ́ láti bí ìdí ìlú yẹn. nínú àwọn ọ̀rọ̀ tí mo fi bá wọn sọ̀rọ̀ ni wípé àwọn fúnra wọn ni wọ́n ń rọta àwọn ọdẹ fúnra wọn ni wọ́n ń nìbọn ara wọn kódà wọn ní bí àwọn agbófinró bá ń bọ̀ àwọn máa ń gbèbọn táwọn fi ń ṣe kinní àwọn àgbè pamọ́ ìbọn sakabula làwọn máa ń gbé dání mọ́ nídá táwọn bọ̀dá àwọn bá ń bọ̀ ńkọ́ kẹ́ tó débi tẹ́tì lọ rèé gbèbọn òríjìnà ńkọ́ torí kọ́ mọ̀ bá a mú yín ó ní ẹ̀yẹn sàmọ́ wọ̀ọ́rí oní bá a ṣe ń ṣe àwọn yúùtì tó àwọn ògùn ọ̀la àwọn náà tún dúró sójú ọ̀nà torí pé kí ogun mọ́ wọ̀lú wọn.
1: ẹ tó já wa sí ọmọ olóde.
0: ode etan ode obo aye gunle mo ri yin edu ore
2: adupe to ja si ko foshi omo lo
0: ode obo aye gunle ode etan mo ri yin edu ope
2: omo lo ode irekini ju omo lo ode o
3: irekindo
0: mo kiyan to fi de awon ode ekun ajere rin eke ore mi daada olu ode ekun mo ri yin won duro daada awon ode un lo ye ki ijoba pe mi ta ko won lo ba won ton yonda nkan ja ogun fun won kan duro si gbogbo awon bode un kiri e ri wi pe e mo gbo iroyin ayo latenu won
2: olomo ibame lo ti mi ti rebo agbeto kale odomo ran ise epo
0: awon kini yi won ti wo eda oniyo lati ekiti lati beba won ti tepose ekiti won ti nda mu won were were lekiti kolo mo jo ju ba se gbo lo won ti ko eyan ni eda oniyo o se maduru ilu e maduru awon eyan ton ko local government secretary ti si wa ni eda oniyo yi ba se nsoro yi se awon to ba fe lo ti local government lo se se ojo won se won le lo bayi lori elo gbogbo owo ta lo mi n gba ti o gba lo didi 35 years atowo pension won le so pe keyan lo ri oko wa lojo kan soso nibi tan ba mu yan si eyan si ni mu eni to tin jeun gidi wa wa mo bi on ti e se na yan elomi won o na ri ah eyin ijoba e tori olohun
3: erindo gbogbo lode
0: e wo awon ti badan na won ti wo ti badan won ti wo nu badan bayi won ti wo nu ekiri won ti wo e wo awon tan ni won ko won si geri eyan awon ileri bu won wa geri eyan won si ma feri eyan se video won ge apa eyan won wa fi senu won ma fi se video ah iwo lohun ni Nigeria
2: labala labala
0: omo odun me lo ni mi temi na npa tan yi
2: labala labala ni alomo mo ni labala
0: nigba ta wa labule oko nibi tan ti to mi dagba ni oko fe lohun a npa ba ye ni aba eyin oke ta ba nse pati ni aba eyin bo ataba eyin oke lati fese rin lo si aba eyin bo o to 10 miles sira won o irole ta ba de si jan ale tan lago bi meje la fese rin lo a si we lere tan la si tun pada saba ile o ti fe mo a tun wa mura suku a tun wa fese rin bi 3 miles lo si bolondu egbe joda nibi ta tin lo primary school ngba na ko si kan tan pe ni kidnapper ko si kan tan pe ni gbomo gbomo ngba na ama ogbon wo la wa nda si bayi
2: amo lode
0: olopa ipinle teni yo de ati ri o baba
2: wole were ko fo si se itan ode
0: igba ti olopa ipinle o si de e ma won ti won o ko si o te ba so pe oni bairo ni o yanju oro yi awon oni bairo ti gbiyanju titi won o e je ka won alakori e ko won sibe wo na ka ti e wo
2: ajo tun se ni o
0: aka iwe kan gba ta wa nle iwe giga lohun won ni alakori ki ise gbe alakowe se lo to ni abiro abiro ni igba ti eyin olomo we te po loke na ni gbogbo nkan daru o
3: se la ojo te de yoruba
0: e mo binu o eyin olomo we tori gba ti o eyin bo nlanlanlanla ti won o ti debe nigba ti awon baba aja si sejoba londo state ile won o koja office kan tan ko segbe ona ni akungba amobe ile wo ile office kan na ko tori pe won lo kawe ni won o ka ogbon ti won fi nkowo je
2: lode
0: bi ta ti rile councilor to je pe yo jule baba aja si lo
2: o tun da si oye pa o opolowa
0: baba tan pe ni lati wo lofa baba gomina kan lo maran amole won o nigba tan se gomina ari nkan tan da se o ti baba gbangboye igba tan se gomina e lo wole baba un ile te aburo mi kan ko lenu ojo meta o daju le baba un lo so owo si wa ngba na ama won lo sinlu ni won o ko bon se nkowo je owo to ye ke na sori awon ilu e na seri ara yin so si da be to eyin nu olohun nu mo kan ni kin so fun yin ni boye ti gbo pe awon eyan n ku lopo ninu igboro
2: agbale ti wa
0: won si awon eyan po awon to wa nu ngbo won ti awon ti kidnapper ti ko bayi o ti fe ju awa ta wa nu igboro lo
2: odomore ise ko fo se ni
0: awon kidnapper tan gbegbegbe ton tun gbolu ode ore mi
3: awara ise ko kwase
0: igba tan gbolu ode mo ni e wahala de igba ti sango fe tile o to tile osan yin jaba e mo lati lo re mo ogun sa
3: ise ko kwase ni
0: o do keta lo re mi de
1: adari eto ni bi ayeye
3: ise ko kwase
1: awon tun bo lorin ja
0: olode bo le se rin bo le se ri bo lo se bo be oni to oni ba se rinu
1: ka tun bo lorin ja
0: oni yawo un wa nu oko omo un wa nu oko aburo un wa nu oko oni ogbun o lo un fe da elo na gba oni won o gba wo nera oni ojo ti o ku die kan gbowo dabi tan fe pa won o na ni ohun de ogbun o le wa lo iye olode igbede ile ogbun o le lo oni kin sa mo wori wa ni ogbon bayi na la lo awon un wa laye o ijoba o ye ke lo re gbe won ki e ba won soro ogbon tan nlo ti won nlo ka da gbogbo ogbon ka bere ise bi agbara lakowe o ba ka e pe awon alakori awa ro boya pe gbogbo nkan kon ni technology kanu o o la fi so ta so won o
1: awara ko ta le wa
0: binu ba bi yin e mo binu binu ba si bi yin a ku ti e bu yin a salaye oro ni pe wala ti npoju awon to wa nu gbo won ti fe ju awa ta wa nu gboro lo eyin na la si mo kesi te ba si mo na abayo awa mo na abayo e kesi a ka kesi awon lord awon de kan wa hey, awon ode kan wa Sunday ire wole olode general ni gbogbo olukosi mo fowo esoya awon kan tun wa labe won lo awon kan tun wa labe awon lo comrade ori mi san olode gbogbo okuti pupa awon kan wa hey ah arike usola agba ode ni awon ode wa o be ba mo bi ti ode wa awa mo bi ti ode wa oni jala ode ni mi oni jala ode ni mi o eyin ijoba ba gbara awon alakowe o ba ka e pe awon alakori e wa mo pe alakori ki se gbe alakowe e wa gba pe alakori ni baba alakowe nkan ta eyin ko ti yin sinu iwe ni tori ke mo ba gbagbe ama awon ko ti won sinu opolo won o si ni gbagbe tori da ba so pe alakori ni le yoruba eebu la won kan uro pe alakori alakori ni baba alakowe
1: olode
3: amo olode ni
0: alakori lojogbon ojelu na npe ni alakowe
1: opolopo e
0: gbogbo nkan ti won o se laye inu iwe ni won ti mo wo awon mechanic alakori ni won won ki se gbe engineering tin gba billion office
3: omo olode
0: won wo nu iwe kan to ko ni omo mi kan wa taye ni gbogbo tin fun te do nu ehun moto yo si tu kale ko si ni wo nu iwe yo si tun to pada e wa so pe nu ki salakori salakori enu ki se nse gbe awon tin ma wo iwe kan to se ti won
1: kini ju omo olode
0: e mo binu oro yi je nlogun pupo ju ni mo fi soro nipa eto abo yi eh ejo e ba wa fojuto e je ka mo lo tun kegan kin sare mu iteran ko kekere kan wa fun teni saran ko ni abeye e je ka jodo kegan

ni ijejo awon aye o je kin gbadun bi mo se pari eto tan ni pe eran ti mo menuba pe ki se ga si kini pe ejo e ba wa na nbe e ti mu tan e wa ri eran ko ti a nso yi bi e ba nwo gege bi aja ale lo se ri ẹja ajá kan ti ẹ wà nlé gan tá à ń pè ní oko ajá igan la fi ń porúkọ ẹranko yìí. ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà lẹ́ẹ̀rín òun pẹ̀lú ajá alé àti ajá oko. ajá tá à ń sọ yìí ẹranko tá à ń sọ yìí òun náà a máa bímọ bíi mẹ́ta a máa bí mẹ́rin a máa bí ẹyọ kan òun náà a máa bí mẹ́fà bí méje. èmi ti lọ sóko ọdẹ rí o tí mo bá ilé yìí tó jẹ pé ó bí ọmọ mẹrin mo ti lọ sóko ọdẹ rí tí mo bá ilé yìí tó bí ọmọ mẹta a ti lọ sí oko ọdẹ rí tá a rí ilé yìí tó bí ọmọ méje. ẹranko tèmi ti fi tàkúté pa tí mo ti fìbọn pa tí mo ti fi wáyà parí ni. ẹranko tó níbi tó dá mi lójú dé ẹranko tí mo ti fajá lé parí ni dáadáa. ṣùgbọ́n ibi tí ẹranko yìí ní agbára dé ni wípé a máa pajá alé. ìyàtọ̀ fún ajá tí wọ́n bá dọ́gbọ́n ìbẹ̀rù sí lára nìkan ni ò lè pa o. bàbá tó bí mi bó ṣe jẹ́ ń gbàgbọ́ tó ó ti parí ó sọ ìtàn ẹ̀ fún mi ní ọjọ́ kan ó ní àmọ́ ìtàn yìí kò ṣe é sọ lórí afẹ́fẹ́ o ìgbà tí ó wàá sọ pé ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ wọ́n sọ ìtàn ẹran yìí fún mi ẹ̀rù ẹ̀ bà mí.

0: Oluwawa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀sẹ̀. Ọlọ́run ó jà fẹ́. Ọlọ́run ó jà fẹ́. Ọlọ́run ó jà fẹ́. Ọlọ́run ó jà fẹ́. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà ń bẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá pé ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láṣìá yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdámẹ́wàá Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Màá tó padà tún sick again monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ programu bàbá wọn wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú programu tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ni pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé wọ́n sọ pé kírẹ́dìtì láti ni wá ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ni pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣá ṣàgàrà mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ yẹn mo ní mo lè lọ wóródù mo ní sáré lọ ìwóródù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ̀.
0: Mo ti dá iye pẹ́kẹ́ sí mi lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye. Pẹ̀tẹ̀ orí òkè lánàá. Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn yẹ́ bí gan.
2: Àjọjà mẹ́tí bí wọ́n ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness I never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen! Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé gidi.